0: eh nkan kan na za le yan se
1: I been to your long
0: ah bo wa ni ba je ba tin wa nbe eh ke yan mo be lo nti na ni gbogbo eyan ololufe wa igba e tun gba kan si e tun mo kan si olong bo we love
1: you e mi pe yin je o
0: eh pe yin je o je kankan nu
1: eh
0: o ba pe yin je bo le de epo That is FM 94.9 koni tatin derin po shonu o na latin kiwa wi pe e kaaro e ku ojumo ojumo re ojumo dunu to nta si ore ati ti igbega ile to mo wa loni ojumo re ni o je
1: amin jesu
0: amba wa na tin gbianju ta nbe adeda pe ko dakun ko wu awa na ko saanu wa badu awa ba ti gba tan e ja wa na oran ti elomi e ma je agbagbe ona ta gba ta fi pada jeyan tori ko sese koju pa ni wole kan lai moye igba eh be yo baro dada le yan so pe le meji e je arore
1: ai moye igba
0: be tori omo eh atiran diran atawa na ta nbo lona e je aran ti olodumare e je aran ti ese mefa ka si ma gbagbe wi pe gbogbo ori ko ni o sunu ko si o
1: omi o gbe lomi lo
0: be
1: mo ni re lomi
0: elomi o ni loju orori elomi o wa ni ti ku to ko ri o ti tan to je pe loju aye re la won omo ri o ti mo so ko ohun odo ko baba baba won mo
1: won kan gboruko elomi ti ta ni o
0: ni ara abo ni na
1: no a le fun ni
0: se won wa gboruko elomi ba won wa so wi pe ani oga agba kan so wi pe oruko to nri ni waju won o ni gbogbo bi to n ba ti roruko won mo se won ni bi ni bo si je be o se se ka won won mo kuku bo ni ton ton ame je arore eje aran ti olodu to mu are ti ki le ni ko to mu ni olobi npe fatoye loko mi e ka re ka bo sori royin baba fendo laare awo deru bayo ame mo gbagbe boya lowo amo
1: daniku so emi na mo kiyin o akwa yorun bo dalaye oni ni ojo isegun oba ahmed mario ma isegun fun ara na gbogbo ojo kokandin logban osu kesan oko lelegba odun ati mefa leyin ko luwa wa mefa be ire o fa sodo wa o tori pe bi awon eyan bi npe baruka won o fa mo do ni
0: be ni awa
1: mo ra ni
0: bokun na baruka yo
1: mo ra ni tabo wa fese egbe lode gbogbo na la fi lo ko fi re lo wa o ko bi oni ko wa leru lo e gba bi oni gba rewo ti adanu emi ni kunle fani ifanati bi computer adafa mo fi aje mi adeda je nlo lokin to sanra ifa mi
0: okay awon we royin to bode laaro yi mo lori ofe si iwe royin vanguard
1: iwe royin the punctual lowo mi
0: iwe royin daily sun o na tele
1: this day wa nbe pelu
0: nigerian tribune o na gbeyin to fi mo iwe royin the guardian
1: ah mi n pe o si ri mi o se mi a ma jamara wa lowo ni o a jamara wa lowo ni
0: okay
1: gbogbo e nbe lowo a mo mu loko kan ati jeji
0: okay e je n bo sinu iwe royin daily sun to bo ta laaro yi amo ka to mo te siwaju gbogbo eyin ololufe we je ni so loju opo ayelujara gbogbo awon ti oda ifa mo e wa wo fa bi pe fatoye na re mo gade bi pe ah mo mo wo lamboro
1: ki ni sale
0: e gbe ni o si daru a 32fm 949 feyin eyin le mo at 32fm 949 feyin e loju opo ayelujara social media wa facebook ati youtube awa ni radio garden website ti wa na awa nbe lati gbo wa wo wa kete kete lori radio yin 94.9 woni eje ati ile alariwo pa ka wa ti bi lebe mo le je atiku lo ti gbo lo sita ninu wero yin daily sun gege bi won ti ko ni ekunrere iyun o ni oju iwe kefa atiku ni eyin omo orilede nigeria o pe ti wa melo meji o ni nje eje to ti gbo o pe kini bi pe ijoba apapo orilede wa nigeria won ni won tun ti gba ile ifowopamọ agbaye lo world bank lati tun lo re ebere eyawo tuntun tuntun o ni $1.5 billion owo ti le okere eyawo bi won ti ko o nanu won wa soro wi pe o sese o ki ile ifowopamọ ohun ko boju wo awon ilana ti yawo ohun laipe
1: so eji ka ma bara wa to ta pe pa pe ka ma yawo na ni ta ba yan ta si rin ta fi se se boba Ahmed Umar o ma sakosu lapa be hun ni bayi na ta ba woju iwe keta le ni ogun iwe royin daily trust e to jade laaro yi royin kan wa nbe nibi ti won ti ni pe owo e ti orilede wa Nigeria ta fi sorun seso bigba ti omo onun to ba nse ye ken fun awon eyan re wọ́n ni 166 trillion naira ọ̀nà ní báyìí tó jẹ́ gbèsè wọ́n wá gbé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́gbẹ̀ lu nǹkan tí à ń pèsè lábẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹ̀wá wò ó pẹ̀lú bí a ṣe ń pèsè nǹkan lábẹ́lẹ̀ yìí ṣé owó ìta ìyá èso ṣe ìfarahàn rẹ̀ wọ́n bẹ ní ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn daily trust èyí tó jáde láàárọ̀ yìí ẹja tún pàyùndé ká tún mú mi ní ojú ìwé kọkànléní ogún ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ìròyìn kan wà ń bẹ̀ ọ́ níbi tí olóyè olùṣègùn ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ẹ̀wọ́ ṣe ìwà ìbàjẹ́ àti àjẹbánu àti ìgbésẹ̀ ìsúlàsúgbà láti máa kọ́rọ̀ ọ̀jọ́ òun náà ni ó jẹ́ nǹkan tó ń pa gidina ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà ó sì ni pé ìtorí pé àwọn kan ń bèrù òṣì náà ni wọ́n fi ń ṣe eléyìí bákan náà tá a bá wo ojú ìwé kẹrìndínlógún ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ìròyìn kan náà wà ń bẹ̀ ń tó ní ń ṣe pẹ̀lú bí a ṣe ń gbé epo bẹtiró wọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní pé ilé-ẹjọ́ nílùú àbújá wọ́n tún sísọ lójú ìgbésẹ̀ tó ní ń ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ ọ̀tún lórí àtìmọ́ fún àwọn ilé epo aládàáni náà ní àṣẹ kí wọ́n lè bá a máa gbé epo orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n lélẹ̀ yóò ní nǹkan ṣe pẹ̀lú àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo lábẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ náà sì ni wọ́n ní pé òfin èyí tí wọ́n là kalẹ̀ tó ní ń ṣe pẹ̀lú òfin ìlànà epo rọ̀bì PIA lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ṣe rí ìlànà ọ̀tun àti ìgbésẹ̀ ọjọ́ ọ̀dùntún yìí yóò tún mú kí wọ́n tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa nítorí pé àwọn tọ́rọ̀ kàn àti ìgbésẹ̀ bá ṣe ń gbépo wọlé ó dàbí ìgbà tó jẹ́ wípé ìfanfà àwọn ń forí sọra wọn bẹ́ẹ̀ là ń tó máa gún máa tẹ̀ náà wọ́n rọ àwọn asòfin pé kí wọ́n wá ọ̀nà tí wọ́n gbégbà láti mú kí òfin tó ní ń ṣe pẹ̀lú ẹ̀rọ epo rọ̀bì lórílẹ̀-èdè wa nàìjíríà kó wà ní kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jà àgbáyé àti ọjà káràkátà epo ó ń bẹ ní ojú ìwé kẹrìndínlógún ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí.
0: ìwé ìròyìn nigerian tribune ọbẹ̀ náà ni mo wà láàárọ̀ yìí ọ̀rọ̀ lórí owó olèmí kúnkà bí ìròyìn tó ní ṣe pẹ̀lú eléyìí tí àtìkù tó ti síta ìwé ìròyìn daily trump bó ṣe kọ ròyìn bẹ́ẹ̀ náà ni nigerian tribune lọ́gbàá lẹ́nu rẹ̀ tó sọ ọ́ dìròyìn àtìkù tún wá tẹ̀ síwájú pé ẹ dákun o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nigeria tẹ́ ẹ sọ wípé ẹ tún fẹ́ gba ilé ìfowópamọ́ àgbáyé lọ láti lọ rèé yá ìwó tó ẹ̀yáwó tuntun tuntun òní bílíọ̀nù kààbọ̀ dọ́là owó ilẹ̀ òkèèrè wọn ni ẹ dákun àwọn gbèsè tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹ ṣàlàyé fún wa bó o la ṣe náà níbo la náà dé kó tún tó di wípé a tún lọ rèé tọrùn bọ ìmíì ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn nigerian tribune ni bó tiẹ̀ jẹ́ pé bàgúdù ó làwọn bá fọwọ́ ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nigeria ń titi wọn wọn ni ṣé ẹ rí o ìjẹ́ ẹjẹ́ lè gba bìlíìfù wípé ṣé rí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nigeria ọlọ́run gbọ́ pàápàá jù lè tó ní ṣe pẹ̀lú ẹ̀náwó wọn ni ló kéré jù.
1: tó lórí ọ̀rọ̀ tí bàgúdù sọ ó mọ̀ sọ̀rọ̀ náà tábà wo inú ìwé ìròyìn dizzy èyí tó jáde láàárọ̀ yìí ìròyìn kan náà wà ń bẹ̀ níbi tí bàgúdù ti ń sọ̀rọ̀ ní ojú ìwé kẹjọ ni wọ́n ní ẹ̀wọ́ ṣe rí orílẹ̀-èdè wa nàìjíríà a gbọ́dọ̀ jáwé sóbì lórí àgbékalẹ̀ tó ní ń ṣe pẹ̀lú àbẹ́ ètò ìṣúná orílẹ̀-èdè wa nàìjíríà kó lè rú gọ́gọ́ sí wọn ní ká ṣe àmúlò àwọn nǹkan tá a ní tà ń pèsè àti nǹkan tó bá ẹ̀mí ẹ̀dùnmàrè fi jíǹ kí wa fún ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé onítírílíọ̀nù kan dọ́là èyí tó jẹ́ pé à ń tó sọ ọmọ wọn wá ṣe ìtọ́ka sí orílẹ̀-èdè brazil wọn ní pé ní ọdún 2025 ṣe rí àbẹ́ ètò ìṣúná orílẹ̀-èdè brazil ó fi ìgbà 25 times tayọ tó orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní pé eléyìí ọ̀hún náà ló jẹ́ kí nǹkan wọn tún rú gọ́gọ́ dáadáa bákan náà ni wọ́n ṣe ìtẹnumọ́ rẹ̀ wípé ṣe rí ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni pé wọn gbọdọ gbé ìgbésẹ èyí tó lóòrìn kí wọn sì mú òfin àti agbára tó ní ṣe pẹlú àbẹ ètò ìṣúná ṣe dáadáa.
0: ẹ káàbọ̀ ẹ kú rìn.
1: ẹ ṣeun.
0: ó dáa ẹ fún mi lọ́dún mẹ́rin péré kí mú orílẹ̀-èdè wa nàìjíríà kí mú bọ̀ padà
1: sípò
0: ọdún mẹ́rin péré ni
1: mẹ́rin.
0: ẹ bèrè pé ṣe orílẹ̀-èdè nàìjíríà rè é ẹ rí pé
1: bọ́ sípò ìrọ̀pọ̀ ń bẹ́
0: o ipò dáadáa ni tó ń wá ìní
1: mi ẹ máa tàn mí
0: mélòó lára olúbí ń pé o ìwé ìròyìn nigerian tribune ló kọ̀ròyìn lójú ìwé kọkànlélógún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ báwọn ti fi ọwọ́ sọ̀yà níbẹ̀ bí wọ́n ti kọ̀ròyìn ọ̀hún òun náà làpá lórí ọ̀fẹ́ láti kà á.
1: mo rò bí wọ ni bàyẹn kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ná. etori nteyan ba fi le tole tole ti legun yo le tolu
0: ben
1: iwo mo so
0: je mi ni
1: eh iwo ni
0: okay o yi so
1: eh ni ba ina won ni pe epo robi lagbaye ewi ola re ti gun o eje me wi pe dollar metadini a dofa eyun $107 o na ni won ta bae wa ni bi orilede Qatar bi won tun se gbe igbesi otun soro ye papo pelu orilede Iran won be ni oju iwe karun din ni ogoji iwe royin the punch to jade laaro yi
0: lori oro eto odibo adun 2027 eje lo lagbo oselu to ntoro esin gege bi okan lara awon asaju esin lorilede wa Nigeria ninu ojo aguda bishop babo naiko ba won ti soro fun aje leto odibo olominira lewa won ni egbo ajo inec eje ka won omo orilede Nigeria fowu ara won yan gege bi eni ti won fe ti yo tu ko isakoso orile
1: o tun mo si pe won yan fun wa tele
0: e so pe my own is to karoyin
1: eh no nkan ti baba so ni
0: iskiko iskiko
1: to mo ni pe jo mo yo jeun fun ara re o tun mo ko won nu omo tele ni
0: eh dara wa ba won
1: baba lu be me o ba da ti to ba ti ya
0: mi ko ami am not
1: eni wa fa awon fo ko ba mi edumare ma so wa bi yan la ba gbe ni sele keke yo tu wa mu agun mo se gbeju gbere mo rin awo lese mo bo si oju iwe kerin ati karun iwe royin the punch bayo won ni ni ipinle osun igbe august dula we yan ke bayi won ni pe awon kan won kora won jo gege bi ajo won wa gbe eto kan kale to pe awon eyan mo dawo mo da mo da ni akoko kan won wa ma gba onje eyi to je pe o tayo owo eyi ti won ba file wọn ni pe won wo rara o to akoko ki awon eyan wa lo gba onje owo ti won da ni ile ise ohun won mo ri awon eyan ti won dawo fun ma won ni ogunlogo eyan o na lo lu ile ise na pa to je pe o di olowo o na ni won kaluku won pa ro jo sibe teni kan si ni ah ibolo won o dagba ibolo won gbegbe owo alebi owo alare o ti wo gba tu o
0: se rice ti momo gbe dani njo ni ti on fi log si jaju le se rice n ti tan ni
1: ah
0: abi bo wa ni o e ka won eyan se lo be nkan si lo re gba ire si
1: e won lo gba re si
0: bo wa ni
1: agbon agbon
0: e mo gbagbe awon kan gba na kini kan wise kini kan mo like country mi a man tete let me dariji tora agboro so pa ngbagbe
1: nkan kura ni ko ni gbagbe lawo eda
0: ala
1: oni gbagbe ni wa
0: ala
1: ta ba so ni gbagbe so e ka tun lu gudo ba oni gbagbe ni wa
0: afa afa kule dalaja
1: afa abas
0: afa Abasila Abasila salala le wasala
1: Nigeria my country
0: Mo, I love
1: in
0: my country
1: mi tomo mi wa guna niyan
0: ben ola oni joje omo ye yan titi kudanu la eje n pada sinu wero yin daily sun lagbo oselu na ni mo wa nebi ti won ti soro wi pe eyin omo orilede Nigeria mo lo re dowo be ba so pe lo re teka fun atiku awon ohun to bi aye o won wi pe ise ohun o si lorilede Nigeria papa julo won ni lapa oke oya won ni egbo kini ohun yo tubo buru julo be ba fi lo re gbe atiku tabi obi wole nile yi ta lo soro sibe melo laro olubi npe enu omo gba mo mi epatomo o it wider na lo soro ohun to si bere si ni jawe aki wowo e fe mo bi ti royin ohun wa iworo yin daily sun ni oju iwe keri din logbon ibe oni won ko si
1: so je kin bo kegbe papo bigba ti agbe ba won toro toko re leyin ni oju iwe kerin ati ikarun iwe iroyin vanga e to jai laro iroyin kan wa nbe on nibi ti egbe oselu APC ti n so won ni pe ewo orin omo orilede wa Nigeria papa julo ni apa ariwa won so won ni ewo ta ba tun da owo ran we po pada bi awon kan se n pariwo re pa won sa da pada ni awon return subsidy bigba no te fe ma wa go orilede wa Nigeria pada seyin ni oba mi odimare osin ni je kari awa seyin tire lorilede yin be na si ni peter bi soro oni pe ewo se ri oro to ba dani loju koni pada lenu eni koni ko se lenu eni oni ewo se ri ohun o yo kuro sugba ohun o tun da pada leyin igba ti awon ba ti fi opin si iwa ibaje ati
0: ajepa banu ti o si lemo
1: ti o si lemo te pe
0: pada
1: pe Nigeria iwa ibaje ni pe iwa
0: ibaje de bi pe e le mu fonu yin bayi e fi si
1: ta e fi le
0: ilẹkun yara yin ati sile
1: a wa di iwo ti o ni lekun to ni lekun ti o ni kokoro
0: agbon gbo olon gbo ni sorry igba ti mo like country mi si niyan ti problem ba ti wa
1: iwa baje
0: solution ma kilo nje wa baje ni country yi
1: Nigeria.
0: Gbogbo nti ba nje kuku lara we je afi di ka mo pe
1: Samusangudu
0: won ni ijoba apapo le Nigeria won ni pelu ile ti ajo kan won ni ati siso loju e won ni won so pe nje je le gba belief owo re owo nbele ati na ni problem won ni eyawo oni billion meridi ni adota o le bi esun marun di ni ogorun 46.95 billion naira loans eyawo re o koma yatire won ni apapo nka won morile ti yo lanfa ni lati ya owo ohun won ni won je egberun metadin ni adorin o le bi oko le le degbeta o di bi mejon o so iye 67,512 o la won morile ti won lo ri ofe lati ya eyawo ohun bo lati se e mo wa gbo won ni eredi ki gani larija to bi je pe are orilede Nigeria won gbe irufe ilana be kale pe ka fi ya owo e ja dupe lowo are
1: are seun
0: e seun e dupe le kan si o
1: are seun
0: abiamo ni baba
1: abiamo
0: ni baba
1: baba nse bi ti won wa nto to
0: ah
1: nse bi ti are sa na ko ta giri ejo agba to ri paramole ti osa ara ku ni ya ina ni jo wa a ni jo na ni bayi na mo ru to je bu mo fi aje fulani ti ko ni ya lu si fi ajo lo mele ni oju iwe ka edogbe iwe iroyin daily trust laaro yi won ni pe wo an ne yi to se yo nile se ajo asobode lorilede wa Nigeria awon document awon iwe to lorin mo jona mbe ina je awon iwe ta wa nilo bo la se ri bo la se account bo la se gbugbe bayi
0: awon ti won ti e wa te gbugbe awon iwe retirement won
1: ka te dupe te yo jona
0: ah uto ni irise loju yo
1: be ojo na e ba wa so pe boba pele o be 32
0: yes ma I love my country
1: eh
0: je muro ye di ka ipase be ka bo sodo baba wa oluwa femi oluwa kun le tori iroyin po eh won soro wi pe owo ko ni yo so bi ta nlo lori eto odibo odun 2027
1: e
0: kuro nbe gomina makide awon ni won so be bo ti e je pe won na ka koto si awon gomina iyo nino egbe oselu APC

0: bákanáà ni rashid apala àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o níṣẹ́ làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede refcos amphitheatre látún fi pàdé tọdún ní sí
1: lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí
0: aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgọ́.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ omi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ omi worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkangbì ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tíléko, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ jẹ́ irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànàkú ètò yìí tó ń mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oòdùdúwà.

àwa ò lè ṣe kí a máa gbọ́. Ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ẹ jẹ́ wọnú agbami ètò lọ fún tèní o. Ṣó ti ya, ṣé gbogbo yín lẹ ti wà ń kalẹ̀? Ṣé ká mú lélè lélè ni àbí ká mú lẹ́lẹ̀ lẹ́lẹ̀ o? Ẹ gbélé gbọ́.

mọ̀mọ̀ wípé gbogbo wa láti wà ń kalẹ̀ tá a ti ń tẹ́tí takọ tabo gbogbo bí kébé tí atẹ́kùn ètò yìí bá fẹ́ dé ó gbọ́dọ̀ mọ́ gbọ́ ètò yìí mo fẹ́ kó kọ́gbọ́n kan tàbí méjì ńbẹ àmọ́ ẹ jẹ́ ìyàsẹ́ka polówó ọjà báyìí náà bá a bá ti wá dé lódidi ká ṣínà ètò bolẹ̀ lókù.

lẹ́yìn ọ̀sẹ̀ kejì lọ́kọ ìyàwó bá kọ̀wé sí bàbá ìyàwó ẹ̀ wípé òun ò sọ́nu ó lóun ò mọ̀ọ́mọ̀ yọjú ni ó lóun ò ṣèyàwó mọ́ ni ó ní bó ṣe jẹ́ o ọkọ ìyàwó ní ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú òjì lọ ìtìjú ìṣẹ̀lẹ̀ yìí ló wá gbé Gladys kúrò nílùú wọn tó ṣe lọ sílùú òdì kejì tó ń gbé bẹ́ẹ̀ lẹ́yìn ọdún díẹ̀ ó lọ́kọ míì tíyẹn fẹ́ ní sulọ́kà tí wọ́n jọ ń gbé nínú ilé kojú oṣù mẹ́fà lọ ọkọ Gladys yìí ó pàdé sínú ilé kò wálé mọ́ wọn ló ti bẹ́lòmíì lọ wípé ó ti fẹ́yàwó míì pamọ́ ni ò ṣe wálé mọ́ o pé ọ̀dọ̀ ìyàwó tuntun ló wà.

tọ ọmọ ẹni ó ṣe wulẹ̀ kó le tó a ò sáà nílé fẹ́kùn pàjẹ́ ohun tó ṣẹlẹ̀ yìí kò ṣe é sọ síta etí ò gbọ́dọ̀ gbọ́ làwọn méjèèjì bá ṣe ní mẹ́nu má wíwo lẹnu awo ń wo lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta nínú ilé màmá ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán ni ó ti bi iṣẹ́ dé lálẹ́ ni o ǹjẹ́ kó wẹ̀ kó tó sùn bó ti kúrò ní balùwẹ̀ tó ń wọlé lọ lọmọ yìí bá tún wọlé tọ̀ ọ́ kínní tí màá mú jọ pé ó tún ṣẹ̀ṣẹ̀ mú tán ni lójijì ló bá já wọlé ojú ẹ̀ pọ́n koko ló bá sọ fún ìyá ẹ̀ wípé òun fẹ́ bá aláṣepọ̀ kíá ọmọ yìí ti tilẹ̀kùn látẹ̀yìn nìyá ẹ̀ bá fi gbé ta ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí o

wọ́n gbọ́ ọmọ ìdè kóòtù nílé ẹjọ́ adájọ́ wa ń bíbí ọdún wípé sóòótọ́ ló ṣe tí wọ́n ló ṣe ó ní hẹn òótọ́ ni ó ń sunkún adájọ́ pàṣẹ wípé kí wọ́n kọ́kọ́ máa gbé lọ sílé ìwòsàn tí wọ́n ti ń yẹ ọpọlọ wò ná láti ṣàyẹ̀wò fún kọ́ má jẹ́ pé nǹkan kan ti ń ṣe lọ́pọlọ ẹ̀yin kọ́ yìí àbájáde àyẹ̀wò sọ pé kò sí nǹkan kan tó ṣe lọ́pọlọ síbẹ̀síbẹ̀ adájọ́ ò gbàgbọ́ pé ọmọ yìí gbádùn o adájọ́ ní kí wọ́n tiẹ̀ kọ́kọ́ lọ fi pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n náà kóhun tó lè ṣe ìdájọ́.

nígbà tó ti jọ kẹta Gladys lọ sọ́dọ̀ bàbá yìí bàbá yìí wá gbé igbá kan lé lọ́wọ́ omi dúdú kan ló wà ńbẹ̀ ó ní omi tí bí ọdún fi wẹ̀ làwọn jó pọ̀ mọ́ ògo yìí o bàbá yìí wá gbé omi náà lé Gladys lọ́wọ́ omi yìí wà nínú igbá kan bàbá yìí ní igbá ayé ló gbé lọ́wọ́ yìí o ló bá tọ́ kẹ́nìkan sójú ìyá abiodun ó ní gbogbo ohun tó bá ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ yìí nísinsìnyí làwọn ó mọ̀ o

lẹ́yìn oṣù méje kàyéfì kan ṣẹlẹ̀. Kàyéfì náà ni wípé ọ̀gbẹ́ni kan ló wo mọ́ Gladys tó sáni dandan òun fẹ́ ìgbẹ́tẹnumọ́gi ogun ọ̀gbẹ́ni ìfẹ́ Gladys lóòótọ́ ó fi ṣèyàwó lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ ni Gladys wà ó dẹ̀ ti bímọ méje fún ẹ̀tún wa mọ́ gbọ́ nínú oṣù ọ̀hún kan náà lọ̀gbẹ́ni kan tún dé láti ìlú èbó ló náà wo mọ́ Táyọ̀ tó ní ọmọ ló dáa báyìí níbo leléyìí ti wà látijọ́ yìí òun náà ó mà fẹ́ Táyọ̀ o tó dẹ̀ mú lọ sílùú èbó ó di ọmọ méjì tí Táyọ̀ ti bí fún tolú ń kọ́ òun náà ti lọ́kọ ó dẹ̀ ti bímọ kan nínú oṣù yìí kan náà ló pàdé ẹni tó fẹ́ kódà olóṣèlú lọkọ tolú ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kan ni gbáǹkọ́gbe ọ̀hún nìyẹn o èyí tí mo pè ní ègún ìdílé

àkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀ yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹpẹ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC

kò jẹ́ òṣìṣẹ́ kódà kò jẹ́ ó jáde lọ síbi kébé bó bá dàjà jáde báyìí tó ń wọlé bọ̀ ṣé níyàwó ó mọ gbọ̀n jìnnìjìnnì á ló tún ti dé o ọmọ tó kọ̀wé sí mi yìí ó tún pè mí ó ní gbogbo ohun tí mò ń kojú nìyí dáde kódà ọkọ mi ò gbà kí n lo fóònù fóònù tí mo fi ń pè yín yìí mo yá lọ́dọ̀ ẹnìkan láti fi pè yín ni o kò gbọ́dọ̀ mọ̀ pé mo pè yín ọmọ tí mò ń sọ yìí èèyàn kankan ò gbọ́dọ̀ wá kò dẹ̀ gbọ́dọ̀ wá èèyàn kankan lọ ọkọ ẹ̀ máa ń tì mọ́nú ilé ni bí ẹlẹ́wọ̀n kẹ́ ẹ wò gbésí ayé tó ń lò nílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ náà ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé bí wọ́n ti ń gbé nílé ọkọ wọn nìyẹn àwọn òbí wọn dẹ̀ wà láyé àmọ́ tí wọn ò mọ ìyá tó ń jẹ ọmọ wọn nílé ọkọ kò sẹ́nì kankan tí wọ́n lè sọ nǹkan tí ń ṣe wọ́n fún wọn ò mọ̀nà tí wọ́n ó gbé gbà kódà òmíì nínú wọn ọkọ ẹ̀ ti fògùn dé mọ́lẹ̀ wo tó bá wá jẹ́ kan nínú ẹni tó ń gbégbèsí ayé báyìí nílé ọkọ tẹ́tí gbọ́ ìkìlọ̀ mi yìí ìjìnlẹ̀ ìṣítí gidi ni bí o ṣe ń gbọ́ mi báyìí tètè já pa kúrò níbẹ̀ fi ọkọ náà sílẹ̀ tó bá jẹ́ mi nìwọ ni ohun tí wọ́n ṣe nìyẹn o ṣùgbọ́n ohun tó wá kọjú sẹ́nìkan o lè kọ̀yìn sọ́mọ ẹlòmíì ohun tó kọjú sẹ́nìkan lè kọ̀yìn sọ́mọ ẹlòmíì bí ìlú gangan ó dẹ̀ kù sí ẹ lọ́wọ́ báyìí ọkọ̀ tí mo bá fẹ́ tó ń fìyà jẹ mí tó ń febi pa mí tí ò fi mí lọ́kàn balẹ̀ mo fi ń lẹ̀ ní o tó bá jẹ́ mi ni kì í sọkọ tèmi ni ọkọ ọlọ́kọ ni kódà kí n ti bímọ síbẹ̀ mo fi ń lẹ̀ ní o ẹ̀tún wa gbọ́ yìí ṣé ẹ mọ ohun tí máa ń fà á ohun tó máa ń fà á tẹlòmíì fi máa ń wà nínú ìyà nìyí o lè ti bímọ kan tàbí méjì síbẹ̀ wọn a ní ìyá ọmọ làwọn ń jẹ ta ni wọn fọmọ mi lẹ̀ fún gbogbo nǹkan wọ̀nyí ayé ti kú bẹ́ẹ̀ àìmọye ọkọ mi ọkọ òsì ọkọ ọ̀yà ọkọ ọ̀sẹ̀ tó nà ìyàwó ẹ̀ pa sínú ilé nígbà tó bá pa tán tójú ẹ̀ tó wálẹ̀ tó bá ṣe pé ìyàwó ẹ̀ ti filẹ̀ tipẹ́tipẹ́ ni o kò ní kúkú tó kú yẹn ọkọ tó ti mu tí yó tàbí tó ti mu gbóyó tó bá wọlé ṣé kò lè ṣìwàwù èṣù lè lò ó kó ṣìyàwó ẹ̀ léṣe nínú ilé ó lè gun lọ́bẹ tàbí kó gun nígò ẹni tó ti mu tí yó tí ò mọ tó ń ṣe mọ́ tó bá wà nílé ọkọ tọkọ tó ń fi ọ̀hún tó ń fìyà jẹ́ ọ́ tó ń lo ẹ nílò ọmọ ọ̀dọ̀ tó ń lo ẹ nílò omi òjò tí ò fi ọlọ́kàn balẹ̀ tètè sọ fáwọn òbí tó bí ọ má fi nǹkan kan pamọ́ fún wọn ṣe bó ní ìyá ṣe bó ní bàbá fi tó wọn létí ogun tó ń kojú nílé ọkọ tó fẹ́ yìí ó ti pọ̀ ju má jẹ́ kí fẹ́ fọ ẹ lójú má jẹ́ kí fẹ́ di ẹ létí tètè já pa kúrò níbẹ̀ kó tó pa ó dànù ọkọ ọlọ́kọ ni

bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnà ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé

ọgbẹni yìí ó ní àwọn mọ̀lẹ́bí ti pè mí tí wọ́n ti sọ ti mo ní mi ò ṣe mọ́ ni mo ní mọ̀lẹ́bí ti lè sọ ti lóòótọ́ àmọ́ ìyẹn ò ṣe nǹkan mo ní kó fi pọ́n mi lé kó jẹ́ ìyanjú ìjà náà àwọn méjèèjì mo mú wọn jókòó ǹjẹ́ wọ ọkọ ìyàwó kí ni ìyàwó ẹ ṣe fún ẹ tó fi lóò ṣe mọ́ o sójalè ni àbóyàlè ó ní kò sí kankan nínú méjèèjì sá kí ló wá dé lọ́kọ ìyàwó bá ṣàlàyé fún mi

ọkọ ìyàwó ni ẹjọ́ sà ẹ bá mi bìyàwó mi bí mo ti jẹ́ se àti pé ta lẹni tó súnmọ́ jùlọ gbọ̀ngbọ̀n mo bá bìyàwó lóòótọ́ ìwọ ìyàwó ta ló jókòó ti ẹlẹ́gbẹ̀ẹ́ yìí ó ní ọkọ mi ni sà mo níbi gbogbo ayé ìṣètò ta ló súnmọ́ ẹ jùlọ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ló bá tún ní ọkọ mi ni mi ò lẹ́nì kankan ó ní next of kin mi ó ní ayé mi ó ní fún mi ó ń lẹ́jọ́ mi ọkọ ẹ̀ ní dá ṣe gbọ́ báyìí ẹ ṣe mo dúpẹ́ sà ẹ tún bá mi bìyàwó mi wípé kí ló dé tó fi ń kọ́lé pamọ́ tí mi ò mọ̀ tó jẹ́ pé ìta ni mo ti ń wúgbọ́ pé ìyàwó mi ń kọ́lé

ọgá àgbà pátápátá nílé iṣẹ́ kan ni ìyàwó ọ̀gbẹ́ni yìí ilé ọ̀hún lòun àtọkọ ẹ̀ wá wà báyìí tí wọ́n jọ ń gbé oge tí kìí ṣe tẹ́lẹ̀ ó ti ń ṣe kí ọkọ ẹ̀ kó mọ̀ bá dọ́kọ lọ́kọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ nílé ìjọsìn táwọn méjèèjì ń lọ àmọ́ nígbà tó ti ṣe àtúnṣe ṣọ́ọ̀chì kan náà lòun àtọkọ ẹ̀ jọ ń lọ báyìí

Owa náà fẹ̀yẹ́ kọ́gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé lọ́kọ wọn ò jẹ́ nǹkan kan lójú wọn. Kò sí ní ti pásítọ̀ wọn ò mọ̀ nípa ẹ̀. Àṣẹ pásítọ̀ chọ́ọ̀chì ti ń lọ ní tẹ̀lé. Bó bá wà níwájú pásítọ̀ wọn yóò kúnlẹ̀ ni o. Bó bá wá wà níwájú ọkọ ẹ̀ yóò tapá kanga. Ẹ̀yin ìyàwó ilé gbogbo wọ̀nyí. Ọkọ yín lẹ́lẹ́dà yín. Ọkọ yín ni ká ẹ bọ̀wọ̀ fún ẹ fún ní àpọ́nlé ju ẹnikẹ́ni lọ. Ẹ tẹ̀lé àṣẹ ọkọ yín kọ́kọ́ yín kó mọ̀ bá a dé ọkọ lọ́kọ. Ìyẹn bẹ́ẹ̀ mo tún gbé yẹn ti gédéńgbé ẹ máa dé o. Ẹ máa kọ́gbọ́n ẹ máa kẹ́kọ̀ọ́ nínú gbogbo tí ẹ bá ń gbọ́ lẹ́nu mi. Ọmọ kan atúmọ́tò ṣe ni mechanic ó mọ̀ṣẹ́ púpọ̀ púpọ̀. Àmọ́ kò sẹ́nì kankan tó ń gbéṣẹ́ wá fún ìgbà tó yá ó kúrò ládùúgbò ibi títí ń ṣiṣẹ́. Ó lọ síbòmíì kó má jẹ́ pé àwọn mẹkáníìkì àdúgbò yẹn ló ń gbógun sí. Ìgbà tó tún débòmíì bákan náà ni ìkélódé ló bá pinnu láti fi Ìbàdàn lẹ̀ ó kọjá Sékòó. Ìgbà tó tún dẹ́kò bákan náà ni bó ṣe mọṣẹ́ tó wọn kì í gbéṣẹ́ wá fún un. Wọ́n ní kó fẹsẹ̀ lẹ́tọ̀ọ́ ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ló bá jáde síta. Àwọn àfa àwọn bá ṣètò àdúrà sí ṣọ́ọ̀bù ibi títí ń ṣiṣẹ́ síbẹ̀síbẹ̀ àyípadà ò sí kò tún pẹ́ kò tún jìnà. Wọ́n mú lọ sọ́dọ̀ wòlíì kan ìyẹn náà ṣètò fún ṣe gbogbo ohun tó yẹ ó ṣe ó ṣe é. Àyípadà ò sí kí ló wá dé. Lẹ́yìn ìgbà díẹ̀ ni wọ́n bá mú ọ̀gbẹ́ni yìí lọ sọ́dọ̀ bàbá kan nígbẹ̀sà. Babaláwo ni bàbá yìí bá bí fáwò kí lọ́nà àbáyọ. Wọ́n gbọ́ pẹ̀lẹ̀ sánlẹ̀ ìfàsọ̀n tó ṣẹlẹ̀ fún o. Wọ́n ní mo ló ti kọ́ṣẹ́ àti pé ta lọ̀gá ẹ̀. Ọmọ yìí ní Ìbàdàn ni àmọ́ ohun òdúgbà yọ̀ǹda tó ń fi kú ò níbẹ̀. Wọ́n ní ó gbọ́dọ̀ wá ọ̀gá ẹ̀ yẹn lọ ni o. Ọmọ yìí wá ń sọ fún wọn bẹ̀ wípé ọ̀gá mi ti dàgbà àti pé ohun ò mọ̀ bóyá Ìbàdàn dẹ̀ ló wà báyìí. Babaláwo tó lọ bá ní kò sẹ́pọ̀ kò sétùtù ju pé ọ̀gá ẹ̀ yẹn gbọ́dọ̀ ṣàdúrà fún tinútinú bí bẹ́ẹ̀ kọ́ kó lè lu àlùyọ tí ó fi fayé lẹ̀ tọ̀. Ọmọ ìgbọ́ Kazeem ló kọ tí ọmọ náà ń jẹ́ ló bá wá sí Ìbàdàn padà. Ó gba ibi tọ́gá ẹ̀ ti ń ṣiṣẹ́ lọ lọ́jọ́ sí àmọ́ kò bá ń bẹ. Wọ́n ní ọ̀gá ẹ̀ ti dàgbà ilé ló wà báyìí. Ọmọ yìí ló bá gbalé ọ̀gá ẹ̀ lọ níbi tí ń gbé lọ́jọ́ sí. Wọ́n ní ọ̀gá ẹ̀ ti kú òǹbẹ̀ ó ti kó lọ sílùú wọn ní lálùpọ̀n. Kazeem tẹkọ̀ létí ó di lálùpọ̀n nílùú ibi tí ọ̀gá ẹ̀ wà. Ìgbà tó dọ̀hún wọ́n ní bàbá yìí ti wà lọ́dọ̀ ọmọ ẹ̀ nílùú Bídà. Wọ́n ní Bídà lọmọ ọ̀gá ẹ̀ wà. Wọ́n lòun ló wá mú bàbá wọn sọ́dọ̀ o. Ó wádìí ibẹ̀ ló bá tún gba Bídà lọ. Ìgbà tọ́mọ yìí tó dé Bídà ó tọpinpin débi tí wọ́n júwe fún un. Àwọn tó bá ní lóòótọ́ ni àmọ́ iṣẹ́ ti gbé ọmọ bàbá yìí lọ sí Kano. Wọ́n ní kódà ọdún yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò nílùú Bídà o. Kazeem ó mà tún tẹkọ̀ létí o ó dìlú Kano lọ́dọ̀ ọ̀gá ẹ̀. Ó débi tí wọ́n júwe Ọlọ́run bá ṣe ó bá ọ̀gá ẹ̀ àtọmọ ẹ̀ níbẹ̀. Ọ̀gá ẹ̀ ti dàgbà. Ìgbà tọ́mọ ìdọ́hún ó di ọ̀gá ẹ̀ lẹ́sẹ̀ mú ó bú sẹ́kún ní ọ̀gá mi. Mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn ẹ gbàdúrà fún mi o. Ọ̀gá ẹ̀ gbàdúrà fún lóòótọ́. Ó wá sọ fún wípé ayẹyẹ ètò ìgbàyọ̀ǹda tó yẹ kó ṣe lọ́jọ́ sí kó lọ mú ọjọ́ kan kóun wá ṣètò fún o. Kazeem ó mú ọjọ́ ọ̀gá ẹ̀ wá láti Kano ó ṣètò ìgbàyọ̀ǹda fún gbogbo mọ̀lẹ́bí ló wà ńbẹ. Níwájú gbogbo èèyàn ni ọ̀gá ẹ̀ ti ń ṣàdúrà fún kíkankíkan tí gbogbo èèyàn ń ṣe àmì yóò ṣẹ o. Wọ́n dáná wọ́n jẹ wọ́n mu. Lẹ́yìn èyí ni ọ̀gá ẹ̀ tó padà sí Kano. Ẹ wá mọ̀ gbọ́ lọ́jọ́ sí. Ìbínú ni Kazeem fi kú lọ́dọ̀ ọ̀gá ẹ̀ nígbà tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ kò dúró gbàyọ̀ǹda. Ẹ̀yin kọ́ yìí lẹ́yìn ètò ìgbàyọ̀ǹda yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe é lẹ́yìn tí wọ́n ṣe tán
Kazim pada se koni biti tin sise meko atumato se. Koju osu meji lo ni workshop to tin sise. Wada bienpe o lo sise so gun wala tileni la dubo na. Kusama na ti o dose afe iti o bafi weloku. Kazim lo bobo mekaniki tom bembe maleo. Belo mi o bati igbe moto won to baje dodo Kazim ko ti de bi kankan o nikan lo mo seju loju won adua Kazim o gba sodi o ojojumo ni be nkun fofo fun moto to baje to fe ba won tun se awon mo se Kazim won po lo sa su ojojumo lo mo se fi nde sodo Kazim wepe ohun la won fe ko kon won ni se iwo na fe yi kogbon bi o ti ngbo mi opolopo ni o mo bi to ti fe se ko opolopo mo se lo ti gbepe latodo ga won tawon o de ni mo ija lelomi fi ku olodo ga e elomi ko se o sa lo ko gbadu alenu oga e ko to lo dati e sile eja to ba mo we ko wa wo to yi e wo e ma je nta yin ko se bo mo se bayi se le mo se to ko mo se to laye laye yo mo se la son ni ko le lu aluyo nbe ise la go se ti fi ku ni eku oni ke bi eku eye oni ke bi eye a fi gba to ba to lo gba yonda tabi to gbadu alenu oga e ise wo lo nse nibo lo ti ko se ta leni to ko e nise nje nu oga to ko e nise dun se e njo ti lo gbadu alenu e

0: lónìí lórí ètò gbàkejì ọ̀rọ̀ ohun tí a mọ̀ bá wọn sọ láàárọ̀ yìí lọ́rọ̀ kan tó jáde látẹnu olóyè olùṣègùn ọbásanjọ́ tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọpọ́síta wọn sọ̀rọ̀ lánàá wọn ní ìwà ìbàjẹ́ àti ìkọ́rọ̀jọ lọ́nà tí kò bófinmu táwọn èèyàn kan ṣe ó ló ń ṣe àkóbá fún ìdàgbàsókè orílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ọ̀rọ̀ kan sì ti ń jàràn rí tẹni bí ìwà ìbàjẹ́ kò bá pa bí nàìjíríà ò bá pàwọ̀ àbàjẹ́ ó ṣeé ṣe kí ìwà ìbàjẹ́ kó pa nàìjíríà ààrẹ àná olùṣègùn ọbásanjọ́ wá sọ̀rọ̀ wọn ni àwọn mẹ̀kúnù ní ń jìyà fún ìwà ìbàjẹ́ tí ó ń lé kínka sí láwùjọ nítorí bí àwọn èèyàn kan ṣe ń fẹ́ kọ́rọ̀ jọ lọ́nà kò bófinmu tó ń ṣàkóbá fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ipa táwọn kó láti gbógun tiwa ìbàjẹ́ bó ṣe jẹ́ pé ìwà ìbàjẹ́ àti ìdàgbàsókè kò lè jọ dúró papọ̀ láti jọ ṣepọ̀ wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ pé ìmọ̀ dènà ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè ni wọ́n sọ̀rọ̀ báwọn ṣe gbógun tiwa ìbàjẹ́ lásìkò ológun bí àwọn ṣe ṣòfin bó ṣe jẹ́ pé ohun tó bá jẹ mọ́ wà ìbàjẹ́ òfin ológun kò rojú sí bó ṣe di pé ẹnìkan tó ti ṣojú world bank bó ṣe wá tó padà dá transparency international kalẹ̀ bó ṣe pe àwọn sí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí ní tó fà á táwọn fi dá ECPC ilẹ̀ tí FCC fi tẹ̀lé báwọn aṣòfin kan ṣe kó rojú sí ọgbọ́n táwọn gbé gbà ìwà ìbàjẹ́ yìí láti ìgbà náà ó sì tún ń tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé gbogbo àgbáyé oníwà ìbàjẹ́ ti ń ṣodo ṣùgbọ́n tí wọ́n sọ pé tilẹ̀ nàìjíríà yìí kò tún lè kínka sí nígbà tá a ti mọ̀ pé eléyìí kò lè mú kí ìdàgbàsókè wà ọgbọ́n wo la tún fẹ́ ta sí àtìrẹ́yìn ìwà ìbàjẹ́ nílẹ̀ yìí àbí ṣé bí a ó ṣe máa wò rèé tí ogunlọ́gọ̀ àwọn ọ̀rọ̀ ó mọ jáde lórí rẹ̀ tí ó sì sí nǹkan kan tí ń ti ẹ̀yìn rẹ̀ jáde kí lọ́nà àbáyọ fún wà bàjẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi farumbi owen kí ló tún kù tá a ṣe.
1: Kí ló tún kù tá a ṣe? A ti ṣe nǹkan kan. A ti bẹ̀rẹ̀ sí kojú wà bàjẹ́. Nítorí nǹkan tí à ń kojú ewé ẹ̀ là ń kojú kì í ṣe gbòǹgbò igi ẹ̀ bó ní ìwà ìbàjẹ́ ti bẹ̀rẹ̀ kì í ṣètani inú ilé ló ti bẹ̀rẹ̀ ní àwùjọ àwọn òbí nígbà tí bàbá ò bá bàbá tí ìyá ò yá ló ti tọ́ tí òtítọ́ ò lékè nínú ẹbí nígbà òní ìwà àbàjẹ́ ò ní wà ń dà gbogbo àwọn tí a máa wá máa fi ICPC àbí FCC mú ṣé bí ẹbí kan náà ti jáde ṣé bí ilé ìjọsìn kan ni wọ́n ń lọ ṣé bí mọ́ṣáláṣí kan ni wọ́n ń lọ nígbà tí ìwà ìbàjẹ́ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti foundation báwo ni òṣèlú ṣòro ní ayé àtijọ́ a máa ń sọ wípé orúkọ rere ló sàn ju wa
2: wúra
1: àti fàdákà lọ ṣé bẹ́ẹ̀ ni lónìí ṣé bẹ́ẹ̀ ni nínú ẹbí ṣé bẹ́ẹ̀ ni nínú ẹbí tí ìyá máa pe ọmọ rẹ̀ pé ẹ̀ẹ́dẹ́jọ jáde yunifásitì nìyẹn òun ló ti ń gu bẹ́ǹsì yẹn wọ́n máa fẹsẹ̀ rìn káàkiri tí ẹ bá ní ẹ kò rànà tí ẹ kọ́ mi ní ṣọ́ọ̀ṣì àti nídìílé ni a ní ẹ wọn náà lọ ṣé bó ṣe ń ṣe òun ló fi jẹ́ pé nígbà kan bí ọdún méjì sẹ́yìn àwọn ìyá kan kóra wọn jọ ní adó-èkìtì wọ́n ní àwọn ni ìyá àwọn ti ń ṣe 419 wọ́n á dá ilé ìwé sílẹ̀ tí wọ́n ti ń kọ́ ọmọ ní 419 awon iya do ko won lo ki soro gun iya won awon iya won ro ko ye ko ma won na ogun moto e ka omo na o ko le ti o se tin gba ti o se to beri lowo eni keni mo pe molo ti rogo molo ti moto to mu molo ti ra so to ku wa ti wa ba je o ni salai ku si iwa je na a ri logun state won te ni le ewe to ti ko yan 419 awon kan ta nse lokuku ati nse ngbangba nitori pe ohun ti o da ko da ni ebrizo be so nu record je gbogbon sin ohun ti o da ti da ni le nigeria laye ati je to ba jodi abi to ba ko olowo je abi to ba se fraud te ba de parti ko se je ojoko ti o ma so se ji fe te won fe ko ta ere si won lara nitori pe eyin e ranti omo eni te yi se e pe so meni to je gudu jera sugbon lo ni nko awon na ma ko pe si itebu dora won lolowo ti o gbe ile awon na ma pe to ba nse de fun ilu awon lolowo ti o gbe ile awon le awon je gudu jera yi awon ma je kelomi o je awon bam bam bam bam bam ni mo yo mi o ko be elomi o je awon na la pe si church kan wa dawo awon la pe si mosalasi pe kan wa dawo awon la bi je o ni ilu awon la bi je o ni jo e wa so pe ki la tu se ni wa baje a pada si bere ni a pada si bere a mo pe owo ko lo gbogbo mo ka ninu aye lujara ni jeta almost secondary kan ni jss2 won lo ri lo yo re nitori ko fe fi omo ye rubo won fe bi rubo lati se kini
0: lati
1: se owo kini omo jss2 mo tan pe ni owo to fi rubo omo du mejila o wa ni owo nitori pe owo la nsin owo la nbo owo la nko sara si a ti gbagbe nkan ti yoruba so gba ti yoruba je yoruba pe agbada nla ko le niyan bayi oju la wo melo lo fi ile awon ara esa melo lo tele ngba tan dawo elo lo da ngba tan fe ra moto fun ijo fun kwaye elo lo da owo eje awa agba awa ture si alifa wa dide yo wa ni a e se gan ni e ti ra moto fun wa oluwa gbogujo awon to gboguti o le to jale to ye ke olopa ma gboguti awa ma gbadura pe ko oluwa gboguti awon to gboguti pe awon efcc to ba ja ko oluwa ma ba won ja awon cpc to ye ko ma be ni to ti to je accountant general of the nation to ba 21 billion naira adue awa ma gbadura fun to ko ti fu wa ni mato ati ra koko won e ti awa boju jara gogo ni lo church si ate to mo kan to je jesu gogo lo lo masalasi ate dan to en to ja nan bi muhammadu ke ike ate ola o je ti gogo lo
0: sugbon oloye olusegun obasanjo to awon gan soro iseta ibe ati won wa nbe ke la won na se gbogbo awon adari yi kini won se aranti designing analysis madu eke aranti awon owo ile po jo si aranti awon stele odua ati be be lo kilo teyin eyo aranti awon gomina na kan aranti alamisia james ibori bo la se wa fe so pe iwa ibaje fe lo nile yi
1: which is so taba so pe ki lo ba so je si o try mo ran ti pe nkan to kokko se gan ni pe permanent secretary the minister of defense ngba e ogu biti eni makajola awon ami gba ile mo fe ti ko barak mo fe san compensation won ni ps ijoku le lori o so wo ilu di wo ara e ko so pe won ni won jo je o so se won ni ka to kokko se ni boya osu to ko de be ni ko to wa bere icpc ko to bere EFCC a ma pa wo nu ribadu ta din je lu ribadu bo ba se ti lo lo wa ba na so o se nkan ti o le se sugbon mi mo se so ori la mu e soro madu
0: Alice
1: Madwike
0: Kizari
1: eh o wa ni le bu bayi o no wo wa do eh oriko oku dada no je ni riko eh ti ri papa ma ba gugu kan ja eh to ba ti po la pojo ma won ma nji ti won ni mo ni o po ju federal government se nji
0: lona wo
1: nigba ta ma ko 52.8 sodo ara won dipo 20% ni tele tele won wa ji bawo la kan ton jere se ma ri 21 billion bawo ni dezani ni owo ti o ti anso e suba o daru kan kan meji ti to ye ku je oye wa nkan to ye ka se e so wa la bisi ba to ku wa to sakro ni lebo to to pa so gori bi obirin wa ni gba ti won ki won le se awon yen da lejo se bi yen di jonra fi depo e gba to mo lati lebo lai to ko wo wa je se ba yen lo pade ni airport to be si jo kaabo kaabo olori wa rere o kaabo iku se ni na lati se mi gba kan ba den na la ma n ko ri pe ba ko wo wa na ma ko wo wa na igunu e tapa lodi igunu igunu lodi tapa ma
0: ko wo wa na
1: 1950s di e ti ba na la ni ko ma ku na ma ti won mu ibori TFCC mu won mu lo court na je won ni ojebi abi ngba to bi UK ni bi ti idajo ti nje idajo won lo jebi ngba to pada de won lo di leader of the state won so se won ni bo ni bo kele gbogbo aye lori lajele lu jara pe lewo lele sugba awa gan to ji owo wa awa ni pe leader wa ni oni mentor oni olo mentor o se governor titi di ola ni data o le di governor leyin re o de nbe no o wa na se lo di gbata wa gan tan ji owo wa ba be si soro
0: sugbon EFCC ICPC awon yan na so pe awon na kan dabi boy alatako kan beyan kan ba fe ku ninu egbe kan bonu egbe alatako ni o mo sise nja le fele reyin wa baje ki to mo lodo doctor
1: nisin yan se awu okay e ba lo wu EFCC awon ko wa ton gbe lo court in 2007 case we wa court do awon adajo odajo ngba mi ga awon to ye ko se leri tiku adajo amule nitori pe adajo na ti je o ti je dudu ko le so dudu ti won gba Buhari ko lu awon adajo to lo nsajile won lo wi ti won ri dollar ton ri awon na lo nparuwo awon tan ji owo wa na la nparuwo ngba ti o che omo le to je chairman ni APC o do ba ya ti jale iwo sa wa si APC adari ese eji Senate President, in se bo ni EFCC case. Won pari edo ni. Ngba to cross APC lati PDP to ti se governor odun mejo. Ki won dari ese eji. Gbogbo awon governor mo kale logbon. So wa

0: WFM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDCare wà?
5: Èwo ló tún jẹ́ CDCare báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDCare, san díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
0: 32 FM 94.9.

0: Rayowa nítorí pọ lówó lọwọ tí wọn bá ń tàn ọpọ Rayowa nítorí dúkìá tó pọ tó ní ọkàn tí balẹ̀ pọ Rayowa àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mi gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédé pinnu ló kan àyà ara rẹ o Venitone Cleanser ni kò sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù Venitone jagunlabí panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Venitone Cleanser atẹ́jẹsẹ maradán bíi kóró sí Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wọ alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 0803405-1533 0803405-1533 iléeṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Cleanser òun láyé tún lò.
1: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bargain. Àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkọ̀nà Adẹ́nipò Òṣèlú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

0: come on. Bákanáà ni Rashidi Àpàlà àtàwọn ìlúmọ̀kọ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kì yóò sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Meet ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan sí, mo máa jẹ kúgú ayé.

Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì dátí tú ẹ̀fẹ̀ ń doṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dátí tú ẹ̀fẹ̀ 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì 32FM ń dòṣùpá àràn káyé. 94.9 lọ bá àwọn ọkàn ni.

0: come on. Bákanáà ni Rashid Àpàlàtà àwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Meet ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ kúgú ayé.

0: fòpin sóyún oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ò mọ sọ bí ẹ ti ń nàka bẹ́ẹ̀ náà mọ kàn síra wọn létí àmọ́ ṣáájú kó o tó sọ̀rọ̀ ìwọ náà kọ́kọ́ rí dájú kó o fi rẹ̀ sí pẹ̀lú tó fòpin sóyún àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí lórọ̀ mọ́ kóbìn ó fòpin sóyún àìròtẹ́lẹ̀ lọ́pọ̀ ọgbà ó ṣeé ṣe kó máa kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu bẹ́ẹ̀ ló le kéré kọ́rọ̀ ó mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀ ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò ti ẹ̀ dá ààbò bo rárá lọ́pọ̀ ọgbà nípalára ìtì ẹ̀ mọ́ ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ bàbá ẹ̀gbẹ́ ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbé ìgbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí èèyàn bá gbé ìtàn kan ní láti rọ̀ mọ́ ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́wọ̀ ni ọmọ rẹ obìnrin àǹtí rẹ àbí ọ̀kan lára ẹbí rẹ obìnrin kí ló ń tó ṣe ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mílà ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbé ìgbésẹ̀ tó léwu ẹ mú ìdí àánú yàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902-7770-177
1: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ jọ gbéyàwó lálẹ́.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mọ́kànlá road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọ̀.

0: won fi ya je iko super eagles orile de nigeria lowo pelami ayo kan sodo won ti ni ka wa gbe bolu ohun kan lo bomi sodo
1: tori o ti di ogbon seju idi gan ni ate fi fun won lori ofe wipe ebomi mu na ebomi mu ebomi ate ti nje ya ate ti ya nje onikaluku won ne ba awon gbe bolu won soro lati le mo stanley wo bali ni fi ran de yi o latara bo ti je pe ngba ti go ohun ti e wole ni se lo je gba ti je pe won ba da go mu le o le pa mo be ni ko gbe se ara bo se se nu fi gabaga akoko ni bi je ti je wa oju te wa wo ni yi ida buruku lati nu ko ti no ten for zone bi ran de yi lati le mo ibi ti nbo ko onikaluku won won ba awon gbe bolu won ba won soro pe ese ba si o ene won da da bi kemi won le gbadanu ni o e je fi ran wa le ti pe nje je mo bi pe nínú sọ di ìyẹn sọ di ẹlẹ́gẹ̀dìlá tó lè dẹ wa nàìjíríà ibi tá a ti bára wa yìí ní àti ròyìn guinea bissau tanzania ti madagascar pẹ̀lú lè wa nàìjíríà tá a wà ní ẹjẹ́ pípẹ́ ní ẹyọ kẹdọ́ndọ́ òun ní òkú ò nínú sọ di ọ̀hún ìdí méjì òsì látara bí yegun orílẹ̀-èdè tanzania ń bẹ lára àwọn orílẹ̀-èdè tí wọ́n gbà lẹ́jọ́ òfin gábàgà náà ìyẹn gẹ́gẹ́ ló fún lórí ọ̀fẹ́ láti jẹ́ pa àwọn wọn jáde lọ́fẹ̀ẹ́ rẹ̀ jẹ́ pé ní èèyàn mẹ́ta ẹnìkan ní òjáde guinea bissau ti lékè ó ti ní àmì mẹ́fà yìí 6 points nàìjíríà ti ní àmì mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó wọ́n gbé ìfigagbá yìí ìfigagbá tó bá lọ ní báyìí ni òṣùpọ̀ tí ò bá lọ báyìí àdúrà náà lámọ̀ fi rẹ̀ wọ́n lọ́wọ́ ojú adarí ayò òní fi hàn dé ó ti padà pè wọ́n sórí pápákọ̀ ẹja mọ̀ ṣé kí ni ẹja mọ̀ tá lọ ẹja mọ̀ tá lọ káwọn nǹkan yóò ṣẹlẹ̀ òòrùn burúkú yìí ó ń yọ lálọ́ọ̀nù yẹn ni òòrò ó pọ̀ ní kí ni bìsà bóyá ló fà tí ń mú àwọn agbábọ́ọ̀lù wa lójúmọ̀ táwọn òòrò òòrùn rí láti lè mọ ní tí ń bọ́kọ̀ rìn ẹja mọ̀ pàdó àwọn lọ́wọ́ ní kíní àwọn ti bẹ̀rẹ̀ láti ojúlé wọn wọ́n sì ti takin náà wọ́n ti ta ó ti bẹ̀rẹ̀ àdúrà ló kú o ńlọnulẹ̀ wọ́n kẹfí bá sì ó dóòlà kinní ọ̀hún ó dẹ̀ ti fi ránṣẹ́ sí ọwọ́ ẹ̀yìn ọ̀yọ́ ti òye mẹ̀tí ó ti padà sọ̀wọ́ adémọlá lùgbọ́n ọdún ayọ̀
2: àtọkùn
1: adémọlá lùgbọ́n yìí ó dàbí pé kò mọ tí bọ́kọ ni mọ o bọ́ọ̀lù yóò yẹ o nínú ìfigagbága àkọ́kọ́ náà ẹlẹ́gẹ̀dì rẹ bí ṣe ń ṣe yóò lọ o.
2: Ẹ̀mí pé ní club side náà ó ti really drop ní season yìí kò rí lè gba bọ́ọ̀lù bí a ṣe ti mọ̀ kódà gan gbàmí gan kojú ikọ̀ màdí tó yẹ pé adébólú pàtàmọ̀ tó yẹ pé wọ́n máa ń bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ orí àga ló ti wọlé nígbà tí wọ́n kojú ikọ̀ màdí ní weekend and kò dẹ̀ ibà tó gbé wọlé gan kò ṣe nǹkan kan tó jọ èmi lójú ní fẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó bá kojú orílẹ̀-èdè madagascar náà throughout báyìí kò gbá nǹkan. So this is by what bẹ̀rẹ̀ sí báyìí èmi tí wàá rò pé bí a tó yí pé bí kò ṣìyẹ́ ṣe lò níjọ yẹn ni ó fà wọ́n ní sí báyìí wọ́n tún ti fi sí bọ́ṣẹ́ máa ń lò pẹ̀lú àwọn òsínmẹ̀ nígbà tí a pé afọ́n òun ni wọ́n ṣe lò lónìí àti rí nǹkan kan bóyá ìmọ̀ sọ pé bóyá àárín yẹn ni wọ́n nílò láti connect mọ́ ọwọ́ iwájú gbogbo bọ́ tí wọ́n rú sókè yìí iṣẹ́ kò lè work kẹ tó bọ̀ kẹ bára yín sọ̀rọ̀ kẹ pàṣẹ ra yín èwo ni kí kẹ bá sì ń bọ̀ kó lásọwọ́ ọnú àwọn ṣáka bí ìzàdẹ̀ ní àti tiẹ̀ lè fi kan bá wálẹ̀ àbí kí wọ́n fi gẹ̀ chest bá wálẹ̀ fáwọn tó wà ní àárín yẹn àwọn náà wọ̀n lè ṣe so èmi pé akòdé yìí ṣepọ̀ tó bá dẹ̀ second half kó ètè ṣe àtúnṣe.
1: ọ̀dà bọ́ọ̀lù ọ̀hún ti padà sọ̀wọ́ kẹfí bá sì òun àti pluto óye mẹ̀tí wọ́n jọ tagi náà ìdíje ti sọ̀kalẹ̀ láti wá gba bọ́ọ̀lù ọ̀hún lọ́wọ́ wọn láti jọ máa pin lólórí òjòrí ẹlẹ́yọ kọ̀ọ̀kan yẹn nígbà mí bàkà fún mi kí n fún ọ padà kí nìkan tó ṣe ọlọ́wọ́ nílé wa nàìjíríà òun náà lọ́pọ̀ ọ̀hún òun ní bẹ ó ti padà sọ́wọ́ tí òun yé ká wẹ́ni re tó lè fúgbẹ́ jájọ mọ́ ṣe gíọ́ ọ̀hún ló ní wẹ́lẹ́mù kẹtí yìí wọ́pọ̀ kí ní ọ̀hún ti di ìṣẹ́jú mẹ́ta ó lé ní ọgbọ̀n báyìí tí kì ní ọ̀hún tàjẹ́ pé láti kòtò mímú bá sọ bó mu nǹkan tó kù tí kì ní ọ̀hún tí ì parí kẹtí pé ìṣẹ́jú bí mẹ́dógún àtàfikún ìṣẹ́jú àwọn agbábọ́ọ̀lù wò gbọ́ra wọn yé tó bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe ń wò ojú ti franco yeka ó ní ọ̀fi hàn dé yìí jọ pé kì ní ọ̀hún kan fẹ́ yé bọ̀rọ̀bọ̀rọ̀ wa kí tó mú dára pọ̀.
0: Àfún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà látọdún 2022 tá a ti ń kojú ikọ̀ orílẹ̀-èdè Guinea Bissau ikọ̀ tó bá kọ́kọ́ mi àwọn nínú fẹsẹ̀wọnsẹ̀ wa òun náà ló máa ń borí nínú gbogbo fẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà torílẹ̀-èdè Guinea Bissau tó máa ń gba ikọ̀ tó bá kọ́kọ́ mi àwọn ló máa ń borí torí látọdún 2022 nígbà tá a kọ́kọ́ kojú ara wa bí torílẹ̀-èdè Nàìjíríà ti fìyà jẹ́wọ́ pẹ̀lú àmì ayò méjì sódò ìfẹsẹ̀wọnsẹ̀ eléèkejì tí Guinea Bissau ti lù wá pẹ̀lú àmì ayò kan sódò ẹlẹ́ẹ̀kẹta tá a gbá lọ́dún 2023 tá a ti fi àjẹmọ́ pẹ̀lú àmì ayò kan sódò àti tá a gbá nínú díje AFCON lọ́dún 2024 tá a lù wọ́n pẹ̀lú àmì ayò kan sódò ikọ̀ méjì òjọ́ mi àwọn kan náà àwọn nínú fẹsẹ̀wọnsẹ̀ kan náà láàrin Nàìjíríà àti Guinea Bissau tó bá jẹ́ pé ikọ̀ Super Eagles mi àwọn lẹ́nìí á jẹ́ ìgbà àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n lásìkò tá a wà iná ọwọ́ Bruno Yemechi náà ni bọ́ọ̀lù ọ̀hún wá ó gbìyànjú àti lẹ̀ sọ́dọ̀ ti Franco Onyeka ṣùgbọ́n lílẹ̀ tó lẹ̀ sọ́dọ̀ Franco Onyeka dà ó kọ agbábọ̀ láti inú kọ àpọ́n ní kò sà lórílẹ̀-èdè Greece ó sún mọ́ ọmọkùnrin ọ̀hún sì jẹ́ mọ́lẹ̀ Nàìjíríà ti gba bọ́ọ̀lù ọ̀hún padà lásìkò tá a wà yìí wọ́n sì ti kíní ọ̀hún sọ́wọ́ ẹ̀gbẹ́ láti ọ̀dọ̀ ẹni tí jẹ́ agbábọ́ọ̀lù látọwọ́ ẹ̀gbẹ́ fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà yẹn Bright Osayi Samuel ó ti kíní ọ̀hún padà lọ́sọ́wọ́ iwájú fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lẹ̀ sọ́wọ́ àárín o ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe kíní ọ̀hún láruga wọ́n gbé wọnú kulu ṣùgbọ́n aṣọ́lé fún ikọ̀ orílẹ̀-èdè ti Guinea Bissau yẹn Mbambidjire ó gbé kíní ọ̀hún lásìkò yìí.
1: Tọ́ bó ṣe gbé ọwọ́ ẹ̀ bá jẹ́ náà lọ́wọ́ ó ti jẹ́ mọ́.

0: bi won se bori pela mi ayo meji sodo na lele sugbon bayi na pelu boro se lo won tun tin leke iko super eagles orile de wa nigeria ni papa isere stadio national 24 de stemero ni ye ni lu bisau logile de gini bisau ni bi ti won tin gba ifese won se yen lowo lasiko ile ita wa ina iko orile de gini bisau o njo bi eni wipe won fe fo fun iko super eagles orile de nigeria to lasiko ta wa yi won ti yo ronaldo vieira ninu ifese won se won de ti gbese medo wole lati wa duro pada ko wa duro gangan lowo yin fun iko orile de gini bisau ninu ifese won se ki wa show nikan no fe gbe wole ninu fese wose tori bawo se nlo bayi na won tun ti UNT se agbabo lo waju won to apaju lo to mi awon elekeji won ni e ninu fese wose mo soro nipa mama baude eni ogbon odun ele to se pon lo mi awon elekeji fun iko orile de gini bisau ninu fese wose yi won ti yo omokunrin ohun na lati gbe moturo rodigues wole ninu fese wose yi agbabo lo waju ohun lo omokunrin ohun yen maturo rodigues ele ti won gbe wole to se wi pe inu ko boosted football lo tin gba ball ti e lasiko ta we pelu bawo se nlo orile de gini bisau won ofo fun iko super eagles orile de nigeria Back at the super eagles orile de nigeria won na wo bugo gbon ti won le da lati je kin won le mi awon ninu fese won se sugbon pelu bawo se nlo by sporting club o tin yiwo bo ojo tin lo nigeria o de mi awon
1: ada ko le ti yiwo po tayo tagbara le ka tori gbogbo to si ku to je je gidiji ohun ko le bi to lo si bi ogun seju pelu awon abiku seju mi eti kada bako te ba se niba na o tolu arogodare ti wole gege ba se so won de ti yo ademola lukman ni bayi won tun ti n gbe elomi won tun ti n gbe elomi bon frank onyedika on lo sese ki a olukoni wa ko le gbe wole sugbe jamo bu bona ngba ti ori ofe ba nbe fun won ti board ba ti duro te te gbe elomi si board ohun o nbe lowo rovino won ati sangate won jo sakini ohun si ani ara won sugbon ball o ti pada lota eru chao oni sa ball yi insolo aje kikini ohun ko mo le ba yiwo tayo nti agbara to le ka laara won ti pada so what ti wilfred nidi o da ti nero re si odo ti alex nwobi alex nwobi re o ma njo le pe fun o ti leta so what ti moses bo kini won lo gege bi ati se kowe re
0: o njo bi eni wi pe rafael onyedika ohun le ni ti o kan ti oluko ni fun nko super eagles orile de wa nigeria to fe gbe wole ninu fese won se rafael onyedika eni ogbon eni odun marun le ni ogun ele to se wi pe inu ko ancient frankfurt o na lo tin gba ball ti e leyin to fi nu ko club bridge sile ni eni sa to koja lati lo da po mo ikon ancient frankfurt ninu gbogbo fese won se to okunrin ohun ule ti gba tele fun iko super eagles orile de wa nigeria o kere tan ti mi awon meta ninu fese won se 36 eleyi to ti gba tele fun iko super eagles orile de nigeria boye ile ina lo fa to lu ko ni fin wo ni wo bi eni pe ohun lo sese ko je ko le wole lati wa mi awon fun iko super eagles orile de nigeria ninu fese won se pelu bawo se lo bayi na won ti le ball so waju o odo moses kuso ohun na si le ball ohun si o le kini ohun pada lo sodo ti agba ball wa lo waju mo so nipa ani o sese gbe wole yen to lu akoko dare sugbon nigba to gba ball ohun ko ri nkan kan fi se iko ori le de si gini bi sa won tun si gba ball lowo wa bayi bo ti e wule je ki agba ball wa lowo eyan bayi to sai samuel o duro ti dada o si gba ball ohun alex wo bi le kini ohun sowo ki lo soro ti moses simon o wo bi eni wi pe ohun le ge kanda to wa ni waju ohun o le kini ohun sinu kulo aguga lo fi se sugbon agba ball lowo eyan fi ko ori le de si gini bi sa mo so nipa o pasangate ko je ki nkan kan koja ni ati beyen atowo ta nigeria ti fe ma gba bayi to wi pe alex wo bi gbiyanju ati gba shot lati ta sugbon gbigba to gba kini ohun awo agba ball lowo eyan fi ko ori le de si gini bi sa yen victor rufino o ni kini ohun lo gini bi sound the ball mu latowo eyin won si fi ball dara laarin ara won
1: an fi dara laarin ara won tori owo won na lo si wa jo wi pe pelu go meje ototo o mu okan won bale tayo tawon gan ti en ro sugbon ball won ti pada iyen so wa gbe ball won ta ba so nipa ti frank gillo ele ti en pe o kokko mi awon alakoko to kokko fi nesi wa lo ti pada so we eyin ta ba so nipa ti rovino agba ball to fe se mo to go pada so wa o adu ale ja mo gba bayi kini kan to le sele adari ayo ti mu ball goli wo mi gba to sumo penalty abi africa kini atara bo se pe agba ball owo eyin won o fi macaroni ifa generate
0: agba ball lowo eyin
1: agba ball ni e ma tun fun
0: o njo bi eni wi pe ako adams o mo mo yo subu ni ati beyen ni o njo bi eni wi pe ako adams o yo subu fun re ni o na si lo fata dari ayo to fi fon fere ni ati beyen tuwo fon ohun re won fun ako adams ni ball ninu kulu ohun ati o pasangate ti se agbabo lowo yin fin ko orile de gini bisau ni won do ja si ball ohun sugbon mo kunrin ohun o subu o pasangate ohun na ni won fun ni card ayirin ni ati beyen agbelegba ofe ohun na lele yo je fun iko super eagles orile de nigeria bo ti e wule je pe inu kulu ohun na ni ako adams lo ṣubú sí ṣùgbọ́n ọwọ́ ọ̀ta òun náà ni ọmọkùnrin ọ̀hún yẹ ọba sangate ló ti ṣe akọ adams ní àti bẹ̀yẹ moses uzo òun náà ló ń dúró ti bọ́ọ̀lù ibi ẹni tó ṣe tán láti gba àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ọ̀hún fún ikọ̀ super eagles orílẹ̀-èdè wa nàìjíríà ọba sangate agbábọ́ọ̀lù látọwọ́ yìí fún ikọ̀ dumtre lónú league abẹ́lẹ̀ kejì orílẹ̀-èdè faransé òun náà ni ó jọ akọ adams mọ́lẹ̀ ní àti bẹ̀yẹ pàṣípàrọ̀ ti ń ṣẹlẹ̀ torí pé george ileni kenna agbábọ́ọ̀lù ẹni tó ṣe pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó gbá fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ó mi àwọn tó lùkọ́ nílẹ̀ gbé sórí àgálẹ̀ ni òun náà ló fẹ́ wọlé báyìí fún akọ adams yóò bọ́ta george ileni kenna yóò wọlé ní àti bẹ̀yẹ bákan náà ẹ̀wẹ̀ agbábọ́ọ̀lù tí mo sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kan yẹn frank onyeka òun náà ti ṣetán láti wọlé báyìí ó dẹ̀ ti yọ balógun ẹ̀ ìyẹn wilfred ndidi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí wilfred ndidi ó ti bọ́ta fún frank onyeka lọ́wọ́ àárín ó wá jẹ́ wípé pàṣípàrọ̀ ó ti tó bíi márùn-ún fún ikọ̀ super eagles orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ni nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ tá a dẹ̀ ní èèyàn mẹ́ta ló dúró tì moses uzo dúró tì moses simon náà dúró tì bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí alex iwobi ó ní kó má yọ tòun náà kúrò nínú kinní ọ̀hún ká máa wẹ̀ ní tí ó gbà wọ́n ti pé méjì ń bẹ́ o àwọn mose méjèèjì ló dúró tì àti moses simon àtòun àti moses uzo ni wọ́n jọ dúró tì kinní ọ̀hún moses simon ti tàdí mẹ́yìn òun ló ń jọ bí ẹni pé ó máa gbá kinní ọ̀hún lásìkò eléyìí tá a wà yìí ó ranjú máa ṣọlé gọ́ àkọ́kọ́ tí moses simon tó kọ́kọ́ mi fún ikọ̀ super eagles orílẹ̀-èdè wa nàìjíríà kojú orílẹ̀-èdè switzerland àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ náà ni ká máa wò bóyá yóò gbé eléyìí náà wọlé lásìkò tá a wà yìí lọ́dún 2015 àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ló kọ́kọ́ mi fún orílẹ̀-èdè nàìjíríà bóyá yóò tún mi lẹ́ni lọ́dún 2026 ó tàdí mẹ́yìn ó ṣe bí ẹni tí ó gba kinní ọ̀hún ó gbá o ṣùgbọ́n gbígbá tó gba ọba sangate ó forí tari kinní ọ̀hún sọ́wọ́ ta.
1: Wọ́n ti tún gbá wọ́n tún ti gba ìtani gbogbo ẹ̀ lọ bó ti simon kọ́lọ́ lànà ẹni ni oníbalógun lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ̀ǹda wíwẹ́ ndidi gẹ́gẹ́ bíi pé kó bọ́ ṣe tàdé ìfúnpá bẹ lọ́wọ́ bó ti simon bákan náà sì ń tara jẹ́ pé a ṣé kìí ṣe èdè báyìí mo bọ́ọ̀lù tá n gbá òun ní lọ sí ta ṣùgbọ́n kí náà ó ti lọ sí bí ìṣẹ́jú bíi mẹ́rin ó dín ní ọgọ́rin báyìí òun náà ni jùmọ́ adarí ayò ó ní ẹlọ́rẹ̀ mọ́mi àtẹ̀yìn tí ẹ̀ náà àtẹ̀yìn tí náà ni ẹjẹ́ bẹ́ẹ̀ lùpa ojúwòbí níwò róró bá mọ́mi nígbẹ́ tí ń ké mẹ́ra ṣe ń ròyìn moses simon tó náà mọ́mi ó làárẹ̀ iye ti ṣẹ́mílóye ajayi bákan náà ndidi ó mọ́mi torí alukó dáre mú mi àwọn olólùfẹ́ wa náà ò ní ẹgbẹ́ nǹkan sẹ́nu pé lúlù ìpọ́ ẹgbẹ́jẹ̀ wọ́n nà wọ́n pa ìyẹn lórí ètí guinea bissau.
0: ẹ ní sùúrù náà àwọn olólùfẹ́ orílẹ̀-èdè nàìjíríà ń pápá ìṣeré tó wà ní guinea bissau iṣẹ́ àwọn ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bí sí guinea bissau ni àbáwọn ọmọ nàìjíríà tún wà tó tún ń gbé guinea bissau.
1: Àwọn tó ń tọrọ ajé bẹ́ẹ̀ mọ́ pà ní òtítí táwọn èèyàn mi máa ń lọ káàkiri mọ́ ni ọdún ayọ̀
2: atọ́kùn
1: pẹ̀lú tí bẹ́ẹ̀lẹ̀ báyìí ni ó sì di 73 minutes tó túmọ̀ sí pé gbogbo tó kú báyìí ni àti àfikún ṣẹ́jú àti yọkúrò kò ní gbogbo ṣẹ́jú mọ́ sí kí ní ọwọ́ fi tán.
2: Mi pé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí mi wẹ̀ sọ́lẹ̀ kan pé òwúlẹ̀ ti lọ bóyá kọ́kọ́ wa gò kan.
1: Ohun kan bẹ tẹ ro pe awa agbábọ́ọ̀lù ló láti ṣe torí mi ro pe nkankan bẹ tó lu kọ́ni lè ṣe mọ́ ó ti yọ bíi márùn tó yọ tán kò lè yọ ẹnìkan kan má báyìí kò lè gbẹ̀nìyàn kan sí mọ́.
3: Kò fẹ́ẹ̀ sí nkankan tí wọ́n tún lè ṣe ẹ pé mi sọ nígbà tẹ ọkọ béèrè pé àwọn pàṣípàáyọ wo ni kò ṣe mo lọ́wọ́ iwájú náà ni ó ti lè ṣe torí pé lọ́wọ́ àárín báyìí ní sọ ti padà yọ ó ti yọ bírú àwọn fẹ́ẹ̀ frank onyeka ó ti yọ wilfred oyeye ndidi ó jẹ́ ti gbé àwọn replacement wọn ó ti gbé wọn wọlé ṣùgbọ́n nǹkan tá ẹni tí mo rí pé olùkọ́ni tún ṣe pé àwọn tó ẹ̀ṣẹ̀ gbé wọlé nìsín why this time kí ló fi jẹ́ pásìkò ìlò ẹ̀ṣẹ̀ ń gbé wọlé cause ọjọ́ wulẹ̀ ti lọ rẹ́dì tàbá kan parọ́ tán ó ẹ̀ṣẹ̀ gbé george wọlé lóòótọ́ a lè sọ pé nígbà tó ọkọ ṣe ti ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ pé bóyá bí experiment ló ṣe but experiment ẹ̀yìn ó wà successful àwọn tó wá fìyẹ̀ wá tún wá start lónìí kì í ṣe pé àwọn tó wà tẹ́ pé yes a lè fọwọ́ wọn sọ̀yà ipò ké àwọn ni yìí lè ṣe wọ́n lè ṣe ju àwọn tó ṣe èèyàn lọ ní first match ṣùgbọ́n báyìí ẹ wo ìgbà tó ń gbé george wọlé lóòótọ́ lè ní àì tó ṣe fún alákọ̀ọ́kọ́ yẹn ṣara ni ṣùgbọ́n àárín nǹkan tágbábọ́ọ̀lù yìí lè ṣe àṣùgbọ́n àwọn tó wá jẹ́ pé ó wá tiẹ̀ ní bóyá ẹ ti ń pè wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí làwọn yẹn lè ṣe báyìí kò sí nǹkan tágbẹ́ ṣe pé ókè wọ́n pòdóré wọn òpòdóré kò yí òfin wá 3 points.
1: ọ̀dà kò burú ẹjá mọ wò ní láyìn ara wọn bọ́ọ̀lù wọn ti padà sọ wọn ṣe mí lóye àjà yìí ó dẹ̀ ti ránṣẹ́ ìyẹn tó wẹ̀ gbà rí ara wọn náà lọ́wọ́ tọdin takino o tọ tara won bi agbo ti pada sodo ti Kevin Bassey agba bọlu ideburuku lowo eyin wa won fi hande gege bi onika luku won bi se tara won si sugbon awon ona to ye ki goal ko bada gba wole orede ti gini visa ona ni leke ni abi be na eja mo won to le se loju won bi oni fi hande o ti takino o ti ta pon yen sowo ti Kevin Bassey o gbe to be ta se o ti ta sodo ti semi loye ajayi kini to be sele
0: semi ajayi na lo le ballu so na nu lasiko ta wa sugbon lele to le owo ta o na ni kini ohun lo lasiko ta wa sugbon be o se je gba se kini ohun orilede madaga orilede ti gini bisa lasiko ta wa won ti gbe awon agba ballu meji mi wole won de ti yo beto ninu fese won se pelu bawo se nlo o ti gbe agba ballu re lo waju yen tembele monturo o ti gbe wole ninu fese won se be gedere o ti gbe abago de jolo na wole ninu fese won se lati wa ojutu ti oro sub lati wa ona lati je ki won le di go meji ti won fi leke iko super eagles orilede nigeria lati wa ogbon dasi fun iko super eagles orilede nigeria ati bi agba bọlu ma run wole ninu fese won se sugbon jo bi eni pe gankan o yi pada to lowo orilede gini bi sa o si wa loke ninu fese won se won si ti le ball ohun so waju lasiko ta wa won se kini ohun laguga o won le sinu kunu wa won de gba gbigba ti won gba ope lo pe agba bọlu lowo yin fun iko super eagles orilede nigeria bright osayi samuel nkan o ba se wa latodo agba bọlu tutu ti won ese gbe wole iyen tembele montiero tintin loku ko ba di ami ayo meta sodo to fin leke wa ni papa isere ori sa ti won gbe wa lo ni kini bi sa o ni bi ta tin gba ifese won se won le kini ohun sowo oke ni lile ti won le point of sight samuel o koko yo subu sugbon leyin to yo subu o sare dide o si fara ko ball ohun lo sona ta agbele gba ofele le lati bi asiya wa fun iko orilede gini bi sa o won fi irun gbon olu en to se asole wa iyen stalin won bali won fi irun gbon won fi han wa won gba kini ohun sinu kuno gbigba ti won gba owo orilede wa nigeria ona lo kan kini won kan sowo ta owo orilede gini bi sa ona ni ball ohun wa lasiko ta wa yo tori won ti le kini ohun sona nu kulu wa owo orilede gini bi sa ona ni kini ohun wa won to owo orilede wa nigeria bo se won ṣugbọn ball ti won gbiyanju ati gba latodo en to se agbọ ball lo waju won ye bawde ona ta lo lo
1: oda ko to di papade latoju oja mo so fun yin bo se se orilede wa nigeria ko ti ma na won la me ayo merin si meji lo wo kan ni a fi balẹ iseju bi mejo na loku to se se kiri ijabaga ohun ko tenu bodo ayafi tawa alakoso te ba tun fi iseju si su mo se se ki super eagles ko ti mi ami ayo meta ajagbe ti ritu ohun la mo ta lo ni ebo la ko e mo su e mo ta lo o di di o tu subu o be ma lu subu kakaka
4: Ma wo mi bi mo se fe yin
5: mo n gbo ka ti tu e fe
6: 32 FM 94.9

Ó dá tó bá rí bẹ́ẹ̀ yín akọrin. Mo ní ẹ̀yin akọrin jọ. Happy Sunday jọ. Mo ní Happy Sunday jọ. Ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ kó sọ wípé mo sóríire jọ.

0: percent tó pé yìí mo yá yín láṣọ nìyẹn bọ́ síbi.
1: ẹ jẹ́ máa gbàdúrà fáwọn
0: ọmọ rẹ. Èmi tí mo yá yín láṣọ kọ́
1: dúró. Nítorí pé wá yá mi láṣọ lénìí ẹ ti sáré pariwo ẹ ní sòrò.
0: Yes, allow me please. Jẹ́ táwọn tó wá pẹ̀lú ẹ̀kí pariwo jẹ́ yú jẹ́ ẹgbẹ́jẹ́ ẹgbẹ́jẹ́.
1: Ẹ sọ̀rọ̀ ẹ̀ ń lóṣooṣì.
0: I have my arrangement for today. Mo ti ní program arrangement mi. So please allow me to do according to how I have arranged the program. Please. Ẹkẹ́ hallelujah. Ẹgbẹ́sẹ̀ lábí àpótí ọrẹ gbọ́dá ṣe yìí. Ẹgbẹ́sẹ̀ gbọ́dá àpótí ọrẹ. Ẹkẹ́ hallelujah.
2: Hallelujah.
0: Yolúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. Ìsìn olóògùn ọjọ́ Sunday tá a jọ ń ṣe yìí lórúkọ Jésù àní dàwátì.
2: Ẹ
0: ṣe opening prayer.
3: Èmi.
0: Yes.
3: Kó lè kàn mí.
1: Ẹgbọ́ ẹ̀yin ènìyàn yìí. Ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu wò lé ọlọ́run alàyè.
2: Rámánì rápá. I have told
0: you off your phone. We can bring it out and off it. Please, we are in God's presence. Continue, sir.
1: Ìwọ ọmọ tó gba ìpè yẹn, ó ní gba ìpè.
2: Amen.
1: Sorí ibú.
0: Amen.
1: Ah, tó bá jẹ́ pé ní ìgbà kan ni màá ti ta ẹ́ ní àṣẹ. Wo ṣọ́ra ẹ̀mí kan ló ń lu ẹ̀. Ó fẹ́ kó gba ẹ̀ sí.
0: Ẹjọ́
2: ṣe open yẹ kò sí náà ní ẹ̀ṣẹ̀.
0: Ẹ wò sá. Ẹjọ́ nínú aṣọ tẹ́ ẹ̀wọ̀ yẹn mi kì í sọ̀rọ̀ anyhow. Please, tẹ bá wọ purple yín, you can talk like that.
3: Omi wípé agbára ò sínú aṣọ purple.
0: Anointing tó wà nínú aṣọ tẹ́ ẹ̀wọ̀ yóò pọ̀ jù yẹn lọ. So whatever you say can stand. Please.
1: Ní orúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Apẹ́tẹ ayérayé ibi ìsáàbì gbogbo wa.
2: Lápálà.
1: Ọba ọba tó ń gbé ní ìsáálù ọ̀rọ̀.
2: Wà kátà.
1: Pàtà pété pìtìpà.
2: Kí ni pàtà?
1: Pàtà pété pìtìpà.
2: Ìdàní.
1: Ó ní ní ọwọ́ kan ìró ti sọ̀kalẹ̀ bí ìgbà gbogbo nílé. Ó bà lé oníkálukú mọ́ ti ń fi èdè tó tó agbára sọ̀ kalẹ̀ olúwa dúró
0: ẹjọ́ kẹtọ́ olúwa. Wo tún mọ̀ pé wòlíì Bali ni wọ́n ń pè ń pè Bali àbí kí ló ń pè.
2: Pali.
0: Pali ṣé ń ṣe British Pali jí.
1: Ṣé ìwọ ti gbàdúrà rè kí ẹ̀mí olúwa ó sọ̀kalẹ̀ báyìí? Ibi tó ti mọ ìyàtọ̀ láàrin wòlíì àti wòlíì.
0: Can you please do the opening prayer and get out?
1: Afisi yi le olowo.
2: Yes,
1: olowo. Afisi yi le
0: olowo. E ma fashion mi ko le o. E ma fi aso temi ko le o. E ma to ma fi aso mi ko le o.
2: Baba lo face now.
0: Aso mi lo wo le yen. Very very very short person. You are too dwarfful. What is short? What do you wear, Lara?
2: Step on red, you can't wait. Everybody for red.
1: Oh, I see your name.
0: That's
2: a
1: good one. I'm going to go.
0: I'm going to go.
3: Wasa mure lele bebe.
0: To ti dan. Won bebe.
1: Mo ta ti so joko.
0: Mo ni mere mere o no ni.
1: Mo ta ri pe boya
0: won ti o ni. Ki lo kan. O pe mi o fa mo ba. Apology to sister Febo. Oluma ti prepare ya wa. Ka to go lo ti ni. Mi ni ma do ojo o ni oni ti mo so. Fila mi da jo.
2: Always control your anger.
0: Ejon Jenner Jackson. Jenner Jackson.
4: Mi be kuri ade yin sun ta mo se lo mule le bi de.
2: Ati dele ade egun.
4: Ade egun temi ade Jesus bi to gba lara yin.
2: E won go di
0: ogun.
5: Somebody shout hallelujah. Hallelujah. I will go.

0: obìnrin tẹ jẹ́rìí ẹ dìde àwọn ọmọ rẹ tó ṣe lóore tán jẹ́rìí ẹ̀rí ẹ wá múlẹ̀ ni ọmọ bẹ gẹrun ọlọ́jọ́ tí wọ́n bẹ gẹrun olúwa kó díẹ̀ rí yín ládé ìrànlọ́wọ́ kò ní parẹ́ lórí
1: kẹ́ránù
0: lágbà
1: jésù
0: olúwa
1: wa
2: ẹnìkejì ti sọ ẹnìkejì ti sọ ẹnìkẹta ló fẹ́ sọ yìí ẹkẹta nínú iná ìléru fẹ́ sọ̀rọ̀ ẹyin tẹ ṣe tẹsítímọ́nì yìí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ẹ lọ rin mú jésù olúwa
0: wa ṣé wọ́n ti ń ti já ni ẹ̀ẹ́dẹ́ náà ìdí lágẹ̀ẹ́lẹ̀ ẹ̀bá ẹ̀kan lágẹ̀ẹ́lẹ̀ Quiet, please.
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Today is a special service. And the person leading us in song is a woman, a girl, a daughter of grace. I present to you Sister Favor.
5: Hallelujah.
4: Hallelujah.
5: Amen.
4: Hallelujah.
5: Hallelujah.
4: Are we ready?
5: Yes.
4: Let's go.

0: 32 FM 94.9. I'm Ferny Bagbubu Agbaye.
1: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikan ni 32 FM do supa ran kaye 94.9 lo ba won.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí
1: anima
0: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí, wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò, sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ kò dẹ̀ sún jẹ lé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà rẹ̀ jọra rẹ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gírádùẹ̀tì méjì ni mo ṣe ní ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gírádùẹ̀tì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM, 94.9.
4: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà, onílùú dùdùn fìdùnnú pòwé àpọ́dunnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀kẹrẹ ò nàgẹrẹ. Torí bá méjì kọ́, 32 FM, 94.9, ló mú dùnnú báráyé.
5: 32 FM, 94.9,
6: Laughter House,
5: orí òkè tètè Premier,
6: Mọ́kọ́lá Ìbàdàn.

0: ọwọ́ ahọ́n ẹ ti mọ̀ wípé yẹn ò ní tó mú.
1: èmi ìmọ̀ra ẹ̀yẹ lè ní iṣẹ́ kọ́lá bá papọ̀ rẹ̀ àdédùn wá bá mi nílé.
0: àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo wa apá ọ̀tá kan ò ní ká wa ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́lọ́mọdé ẹ̀ka lẹ́lágbàlagbà.

0: Ọlọ́run ọba òkè kó délẹ̀ fẹ́ ní rí ẹ̀sìn kí máa bọ́ máa bọ́ máa bọ́. Ẹ kalẹ̀ mọ́dé.
1: Aṣọ́rẹ́ sí ìgbẹ́jọ́ síkùn lọ́lọ́dẹ bá kọjá, ọ̀rọ̀ péjọ sọ kalẹ̀ ló bá fàríra.
0: Bá a bá ti ń lọ tá a tún padà bọ̀ tá a ń lọ tá a ń padà bọ̀ ká máa kí kábíyèsí Olódùmarè.
1: Ọ̀rọ̀ péjọ sọ kalẹ̀ ló bá fàríra. Ẹ wá gbọ́ ohun tó sọ, aṣọ́rẹ́ máa ṣe bá ẹ̀jọ̀ kan wá ní ìkùn ẹ̀jẹ̀ káfíńlá.
0: Ṣé ń gbọ́ aláìmoore, ó wà náà àwa èèyàn náà.

lóòótọ́ sì ni o. Ní àwọn èèyàn ká lọ́lọ́wọ́n ọba òkè ó ṣíwa lójú ká mọ ìgbésẹ̀ èyí táwọn ẹni bí àwọn tí wọn ò fẹ́ràn wa àwọn ọ̀tá alé ọ̀tá òde bọ́lọ́run bá ṣíwa lójú tá a rí irú ìgbésẹ̀ èyí tí wọ́n gbé lẹ́yìn wa a mọ̀ wípé òótọ́ ló lóògbé sí kíró àyìndé bàrísítà sọ ó yẹ ká dansia ó yẹ ká hapia ẹni aráyé kilakila tí ò ti ẹ̀ dáyádáyá.

ilé yìí mo fi ń kíyìn pé ẹ tún káàbọ̀ sórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32fm 94.9 nílùú ìbàdàn. A máa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba elédùmarè fún ti wípé àwa la dágbére fún yín lọ́sẹ̀ tó kọjá. Ẹ̀yin la dágbére fún lọ́sẹ̀ tó kọjá. Àtàwa tá a dágbére fún yín, àtẹ̀yìn tá a dágbére fún Ọlọ́run ọba òkè tún wá mú wa pàdé ara wa lọ́sẹ̀ yìí. Ló fi jẹ́ wípé bàbá ti ń dúrí ètò a lè ṣàìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí elédùmarè. Bó bá ti pa wá tàbó ti pa ẹ̀yìn kọ́ kí la máa wí lọ́jọ́ òní. Ṣùgbọ́n ti wípé ó dá wa sí a wà láyé a wà láàyè agbápá ó ṣe é gbé agbẹ́sẹ̀ kò dẹ̀tì. Ọlọ́run ọba òkè ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ o. A kí gbogbo àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ rédíò yìí ìyẹn 32fm 94.9 nílùú ìbàdàn. A kí gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ pátápátá lágbára Ọlọ́run bí èmi ṣe máa ń wí àṣeyè lálákan gbogbo wa ó máa ṣepo. Gbogbo àwa agbóhùnsáfẹ́fẹ́ lápá bí a máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ torí tolo fi ní báyìí ilẹ̀ dìyẹ ń toko èèmọ́ bọ̀. Nǹkan ò ní ṣe wá o àwa la máa ṣe nǹkan o nǹkan re ńlá sì máa gbé ṣe. Ẹ kaalẹ́ sà ẹ kaalẹ́ mà ẹ kaalẹ́ lọ́mọdé ẹ kaalẹ́ lágbàlagbà. Bóyá wálé pátápátá ọlọ́wọ́ button. Ẹ kaalẹ́ sà ẹ kaalẹ́ mà ẹ kaalẹ́ lọ́mọdé ẹ kaalẹ́ lágbàlagbà. Iléeṣẹ́ rédíò 32fm lẹ́tí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa nílùú Ìbàdàn. Bá a ṣe máa ń wá ní lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bá a ṣe máa ń wá ní lọ́sẹ̀ ọ̀sẹ̀. La fi ń sọ wípé bá a bá ń farí orí a máa kún. Lórí ètò lálẹ́ yìí a ṣe bá a ti ṣe máa ń ṣe Ọlọ́run ọba òkè yóò sì fi àṣẹ sí. Ẹ lọ darapọ̀ mọ́ wa lórí Facebook èyí tó jẹ́ ti ìkànnì iléeṣẹ́ rédíò yìí 32fm 949 fẹ̀yìn ẹ̀ 32fm 949 fẹ̀yìn ẹ̀. Ibẹ̀ lẹ́tì lórí ọ̀fẹ́ láti máa wò wá lórí Facebook ibẹ̀ lẹ́tì máa wò wá. Kódà ẹranko tá a fẹ́ sọ lórí ètò lálẹ́ yìí ibẹ̀ náà lẹ́tì lórí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán fídíò ẹranko náà bó ṣe rí ìrísí ẹ̀ ìṣesí ẹ̀ ìhùwàsí ẹ̀ kí làwọn tó yẹ ká mọ̀ nípa ẹranko náà lórí Facebook wa lẹ́tì máa wò. Bẹ́ẹ̀ sì ṣe ń wò ó ẹ bá wa ṣíà ẹ̀ bí ò tiẹ̀ ju ẹ̀ẹ̀kan lọ káwọn ẹlòmíì kí wọ́n bá lórí ọ̀fẹ́ láti jàǹfààní ẹ̀. Ẹ kọjá sórí Facebook wa tààràtà rékété lẹ́ẹ̀máa wo ẹranko tá a fẹ́ sọ nípa ìlálẹ̀ yìí èyí tá a tún fi gbé iṣẹ́ Ọlọ́run ọba òkè ga. Ẹ ti mọ̀ wá wípé àwọn ẹranko ẹyẹ ejò oríṣiríṣi tọ́lọ́run dá èyí tá a máa ń gbé sọ lórí ètò yìí tá a máa ń sọ nípa wọn a fi ń ṣe sàdánkátà fún kábíyèsí Ọlọ́run ni a fi ń gbóríyìn fún iṣẹ́ Ọlọ́run. Kẹ́ ẹ lè mọ̀ wípé Ọlọ́run ọba mi ṣe kan kò jọ kan èyí tá a máa ń wí òdodo ọ̀rọ̀ pátápátá ni. Ẹ lọ wo fídíò ẹranko náà lórí Facebook wa 32fm 949 fẹ̀yìn ẹ̀ 32fm 949 fẹ̀yìn ẹ̀. Gbogbo àwọn olólùfẹ́ wa láti ìkànnì tiwa àdìtú èdùmarè tí wọ́n wà ń bí gbogbo yín náà la kí o ẹ ṣeun ẹ kú ìfẹ́ tẹ ní sí iléeṣẹ́ rédíò yìí ẹ kú ìfẹ́ tẹ ní sí èmi Olúfẹ́mi Omila ní ìyànda ọmọ jọ́ọ̀jì. A sì kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa lórí rédíò tí wọn ò láǹfààní láti lọ síkàn ní Facebook. Ẹni tó ń jẹ sàárà ó ṣọ̀gà ẹni tó ń ha ẹ̀yin gangan ní èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn ẹni. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run ọba mi a ní súra wa igun àti ọ̀sìn wọ́n jọ ń ṣe pẹ́pẹ́pẹ́ ni a jọ ṣe pẹ́pẹ́pẹ́ ni o. Ká wá tó bẹ̀rẹ̀ sí ní sọ nípa ẹranko tá a fẹ́ sọ lálẹ́ òní ẹ jẹ́ àkọ́kọ́ dókè lọ́hùn ná tá a bá wá dé a máa wá tẹ̀síwájú. Ǹjẹ́ ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀. Olúfẹ́mi Omila ní lórúkọ tèmi o bàbá mi ní jẹ́ Lasbon lẹ́lẹ́rẹ́ Àdùbí. Ojú pọ́n kókó má fọ́ ọkọ Láídé ojú pọ́n kókó dáná súnlé bàbá àníkẹ́ èmi Àdùbí a ní mọ̀ bí èṣù.

àwọn ẹranko tó máa ń sábà ṣọṣẹ́ fún wọn jù òun ni àwọn ẹja ṣáàkì àwọn ni wọ́n máa ń sábà ṣọṣẹ́ fún wọn jù àti àwọn ẹ̀yà whale kan tí wọ́n ń pè ní killer whale àwọn ni wọ́n máa ń fẹ́ràn láti máa fi wọ́n jẹ wọ́n máa ń ṣeré gan o tẹ bá rí wọn tí wọ́n bá pọ̀ wọ́n máa fi ara nu ara wọn wọ́n máa bára wọn yọ pàǹtí lára wọn wọ́n máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀ gbà láwọn inú omi táwọn ẹranko yìí tí wọ́n bá wà sea lion táwọn tí wọ́n ń dẹ odò tí wọ́n ń fẹ́ mẹ́ja tán bá dẹ àwọn nígbà míì ó máa ń mú àwọn ẹranko yìí ẹ mọ̀ pé pàkúté tá a bá dẹ lẹ̀ fàparò nígbà míì a máa mú agilintín ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa àwọn ẹ̀yà kan nínú wọn wọ́n ti ń tán lọ tó jẹ́ wípé iṣẹ́ ń lọ lọ́tún lósì àwọn onímọ̀ nípa ìtọ́jú ẹranko wọ́n ń ṣiṣẹ́ lọ́tún lósì láti ba lè rí dájú wípé wọn ò tán lórí èèpẹ̀ wọ́n máa ń gbó bí ajá ara àwọn nǹkan tí wọ́n fi jọ ajá nìyí o ojú wọn yàtọ̀ sí pé tẹ́ bá wo ojú wọn fẹ́ jọ ajá wọ́n tún máa ń gbó bí ajá wọ́n máa ń búra múramù bí kìnìún ní ìgbà tí kìnìún bá bú nínú igbó bó tiẹ̀ jẹ́ wípé inú omi ni wọ́n ń gbé wọn kì í mí bí àwọn ẹja ṣe ń mí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹja wọn kì í fi imú wọn mí ṣùgbọ́n àwọn máa ń mí bí èèyàn wọ́n máa ń yọrí wọn sókè láti mí wọn kì í mí bí àwọn ẹja bẹ́ ṣe ń wò ó tó dàbí ẹni wípé wọ́n ṣe dẹ̀ẹ̀díẹ̀díẹ̀díẹ̀ yìí awọ ara wọn ó yi gan o awọ ara wọn ó yi gan eléyìí sì máa ń dáàbò bò wọn torí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí ẹ rí wípé ara wọn ń dán yọ̀bọ̀yọ̀bọ̀yọ̀bọ̀ ẹ máa wá wo pé bí a bá fi bíléèdì yìí ṣe ẹ rí bí wọ́n ṣe pọ̀ tó ẹ rí bí wọ́n ṣe pọ̀ tó ẹ máa wo pé tí a bá kàn fi bíléèdì tọ́ báyìí ẹ̀jẹ̀ ó máa dà ní awọ ara wọn ó yi dáadáa ẹranko yìí ni wọ́n ń pè ní sea lion kìnìún inú omi sea lion wọn kì í ṣe ẹja o ṣùgbọ́n wọ́n mọ̀ wẹ̀ dáadáa ẹ̀tún wa máa gbọ́ wọ́n jáfáfá gan láti pa àwọn ẹja nínú omi ṣe rí pé inú omi tán wà ẹ rọ́pọ̀lọpọ̀ ẹja ebi ò lè pa wọ́n ẹ wọ ẹja bó ṣe pọ̀ tó ibi ẹnu kí wọ́n kàn lanu wọn lẹ́ẹ̀kan máa gbẹ́ ẹja jẹ ni wọ́n jáfáfá gan láti pa ẹja jẹ táwọn ẹranko yìí bá wá fẹ́ ṣe kíní bolo kejì bolo orí ilẹ̀ náà ti máa ń ṣe ìyẹn tán bá fẹ́ ṣe yùnkín-yùnkín tán fẹ́ bára wọn lájọṣepọ̀ akọ yìí láà lọ gba ààyè síbì kan tó tẹ́jú akọ a lọ gba ilẹ̀ síbì kan tó tẹ́jú bóyá orí àpáta báyìí tán wà ní o bóyá ilẹ̀ ṣáná ti máa ń wọ́n ti ń ṣe àjọṣepọ̀ tó bá ti rí lẹ̀ síbi tó tẹ́jú a wá fa ojú abo tó bá wùn a fọjú ẹ̀ mọ́ra wá bẹ̀ pé abó ò rí ààfin tí mo kọ́ ni ò wọ́lá mi bó ṣe tó a wọ abo yìí náà lójú ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé abo yẹn bó ṣe ń wun òun ló tún wun akọ mi ìjà ni o wọ́n máa jà gan ìjà wọn kì í ṣe kékeré wọ́n lè jà débi pé títí ẹnìkan fi máa kú láàrin àwọn méjèèjì ìyẹn tí kò bá sélè tó fẹ́ forí balẹ̀ fún kan ṣùgbọ́n tíjà yẹn bá dé apá ibìkan tí kan nu wọn bá ti wò ó pé wo eléyìí apá mi á gbẹ̀mí mi ò jẹ́ ń filẹ̀ no retreat no surrender ni wọ́n máa jà gan títí tí akọ kan tó fi máa ṣẹ́kù láti bá abo yìí lájọṣepọ̀ ẹ wá máa gbọ́ lẹ́yìn tí wọ́n bá bẹ̀rẹ̀ àjọṣepọ̀ abo yìí á lóyún ṣùgbọ́n ọmọ kan ṣo ni
aboyi lo ma nbe omo kan so ni aboyi lo ma nbe omo kan yi si ni atun ati ya e won ma ni ajosepo to lorin won ma bara won se gan awon abo won won mo omo toju gan awon abo won won mo omo toju o se ma nto osu mokanla iyen 11 months ti awon abo won ton fi ma nwa nu yo bon se wa bi o ipo iloyun won se wa npe to yi omo kan ni won ma nsaba bi lopolopo gba omo ton ba bi na won yi saba yi bon se po to yi won ma nbi mo gan ele ile bimo leni ki yen bimo lola ki yen bimo lotunla won wa to omo jo sugbon gbogbo won bon se ba won mo yi se po to won yi saba ye tori awon eja nla nla ninu omi won ma nfi won je eranko isa ni mo ne ki mu wa sori eto lale yi ke ba mo wi pe olohun oba se kan ko jo kan yato sawon eja yato si gbogbo nte mo ton wa inu omi la won eleyi na ni won gbe o o kan je won ki se ran ile africa awon eran to jo won wa sugbon ki se awon gangan

0: ọjẹ ti kúrò ní tànà egun ti dowó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Spending too much on petrol and diesel? Then it's time to discover a smarter way to power your vehicle or generator with compressed natural gas (CNG). Bushi jagelele boyo. Lati mu adiku ba yeto no lori petrol ati diesel. Koko re usi mani giri line nikose. Wenwe yike yero to no compressed natural gas. Niko tutele. ID Tech Solutions lowa mujuleja ni bado. At ID Tech Solutions, we are professional engineers specializing in the conversion of petrol vehicles, tricycle, and diesel generators to CNG. Nibayi, anfani ediwo lo lowo lowo lati so petrol engine di CNG. There is also installment payment opportunity at ID Tech Solutions Limited. Contact us today at the back of Bova's filling station, Ajibode Junction, beside Kara Ibadan, Oyo State, Nigeria, or call 0704-268-8122 or 0803-738-1287. ID Tech Solutions Limited. Engineering safer CNG solutions for smarter saving.
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
5: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Suba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, and many more. Date 4th October 2026. Venue, Racecourse at Damasiga, Ibadan. Time 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Imperial Black and Minimi. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
6: Aja wu loro ti opo da je legbara agbomomo ta wu loro ti opo da bu mole jimu jimu jimu asure titu ni sure koja ile arin igbere o ni sun se ba ona mo gba won we ma oga diraba mo si se ilodi si na tin dari oko loju opopo bi oba eti ni oko ja lo ajo ti moju to ibowo fun ofin ohun igbofinro ni ipinle oyo oyo state rule of law Enforcement Authority ni nketa ta o ina lo fi ko meni oda mo gba won we ma mo si jana tin dari oko loju popo emi ola aro ipinle oyo oni baje o
7: se o ma ni koja ile
8: oorun didu to peleke kilo nsi ore mi Eyi ni asiri bi mo se nse adidu unje fun molebi mi Sedap Supreme Noodles ni o ito wo yi yoranti kilo wa nu e adie lo digidi ohun si ni elo asiri adu to koyoyo ninu Sedap Supreme Noodles be ni o noodles aladun ti wa eyi ta adapo dara dara pelu adie lo digidi o si ni ri adaye ba ti o je kakoko unje je ayo fun idile je ojulowo omo bibi Nigeria
9: To eyi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyin bo fun igbeyawo to ni
10: eto igbeyawo laye
11: ejowo eduro na jare
12: bi lo sele
11: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
9: eh ni tuto
11: ka sa so pe o ti ran won abi
9: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so nibi ti cdk e wa
12: iwo lo tun je cdk bayi
9: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
11: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
9: ah lati osu to koja ni mo ti ra won
11: oluso agutan e so wa po
9: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
13: 0707-460-3911. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
14: Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A ní fi àìsàn, a ní fi lo ìgbà. Àlàáfíà ara wa kò sì ní di fíafíà. Kúnlé Fagbe lorúkọ tèmi. Ètò tí mo mú wá fún yín lénìí, iléeṣẹ́ Emi One Naturalist Care tó wà ní Tèmídire Bus Stop ní Òjénlé Ìbàdàn. Àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àtegbò ṣé ó sì ń ṣe bíi tìgbani àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin ṣe àfarabalẹ̀ onírúurú àìsàn tó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá fínra. Orí ètò yìí lẹ́ ti mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà. Ẹ jẹ́ kọ́kọ́ dójú ọjà náà. Lẹ́yìn ìgbà tí n bá padà dé, màá wá gbé aláṣẹ àti olùdá iléeṣẹ́ màá gbé wọn wá.
15: Láyéwá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn án pọ̀ ráyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyéwá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bídọ̀ tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé pinnu ló kan àyàrá rẹ o Venitone Cleanser ni kò sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabi panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin rò pépé Venitone Cleanser atẹ́jẹsẹ mara dán bí kóró sí Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 0034051533 0034051533 iléeṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Cleanser òun láyé tún lò.
14: Ẹ káwọ̀ padà látòjú ọjà yára ojú ni yín ẹ̀ kì í ṣàìmọ̀ fólókò ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ iléeṣẹ́ yín mà.
16: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé àlàáfíà ara wa ò ní di fíafíà o èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Joy Adékunlé Adéjàre olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ Emi One Naturalist Care Limited.
14: Àwọn kan ní ewé àtegbò wọ́n ní òṣìṣẹ́ mọ́ mà ṣé lóòótọ́ ni wọ́n láwọn baba ńlá wa tí wọ́n mọ̀ pé gbogbo wọn ti lọ tán.
16: Mo làwọn yẹn ń gbé ipò náà wà bó náà ṣe máa lérí àtegbò òṣìṣẹ́
14: wọn láwọn tí wọ́n wà ń bẹ̀ ní ìsìn pé wọn
16: ò mọ ojútùú ẹ̀ lọ́run fún àwọn kan ní ìmọ̀ wọ́n ṣe lè lò ó iléeṣẹ́ Emi One Naturalist Care Limited a jẹ́ ọ̀kan nínú wọn.
14: Lára àwọn tó ń nímọ̀ nípa bá a ṣe ń lo ewé àtegbò
16: ó sàn ju wúrà àti fàdákà lọ àwọn baba ti wa orúkọ tí wọ́n ní orúkọ tó dára bàbá tèmi ni dókítà Olúṣègùn Adékunlé ẹni tó ní iléeṣẹ́ Emi Ọlá Naturalist Care Limited
14: wọn ẹni ojogún bá ni wọ́n yàtọ̀ sáwọn tí mo gbé ní àkáǹtì
16: mo tún já akọ́ṣẹ́mọṣẹ́ ti ìwòsàn ìgbàlódé tó mú wá
14: gbé méjèèjì papọ̀
16: orí
14: ọ̀fà tí ti Emi One tó fi yàtọ̀ síta àwọn yòókù tó nígbà tí mo délé ìtajà yín mo báyìí pé ṣé natural care aláwọ̀ ayé ni àbí ọ̀nà tí a bá ń sọ nípa ìmọ̀ ewé àtegbò láti fi ṣètọ́jú ara ìjà rí àwọn àìsàn kan tó jẹ́ pé ìmọ̀ ewé àtegbò gan ò tiẹ̀ kápá rẹ̀.
16: Ṣé ẹ rí o ogun àìsàn ló wà o ọlọ́run ló lẹ̀ mi tí mo lè sọ nípa
14: o ti yé mi o ti dáhùn ara lé ẹ wá jẹ́ amúlẹ̀yọ kọ̀ọ̀kan báyìí torí àsìkò àwọn àìsàn wo ni agbára ewé àtegbò ti iléeṣẹ́ Emi One Natural Care tí wọ́n ń ṣèpèsè ẹ̀ àwọn àìsàn wo lágbára rẹ̀ ká.
16: Ṣé ẹ rí oríṣiríṣi nǹkan ni à ń tọ́jú ní iléeṣẹ́ wa ṣùgbọ́n òde ta wá lónìí òde iṣan àti egungun ni.
14: Iṣan àti egungun tá a bá sì ní ká wo ohun tó gbára wa irú
16: ìyá sọ̀pánù.
14: Ìyá túmọ̀ sí pé gbogbo ẹni tí ẹ̀sì àtapá wọn tí iṣẹ́ àti gbogbo òṣè dáadáa.
16: A fẹ́ yànnà ná kí ni àwọn ìṣòro tó ń ba egun wa jà.
14: Egungun àti
16: ṣara. Àwọn ìṣòro wo ló ń ba iṣan ara wa jà. Báwo ni méjèèjì ṣe.
14: Ló ṣe wọnú ara wọn.
16: Ló ṣe wọnú ara wọn. Àti wípé kí ni àwọn àmì tá máa rí tá fi máa mọ̀.
14: Tí iṣan ara bá daṣẹ́ lẹ̀ kí ni àwọn ibẹ̀ náà máa wá gbà wọlé mà. Iṣẹ́ kí ni iṣan gan ṣe inú ara gan.
16: Iṣẹ́ rí iṣan wa ó dàbí network tó ń gbé ẹ̀jẹ̀.
14: Káàkiri gbogbo part of our body.
16: Káàkiri gbogbo ara wa. Òun náà ló ń gbé oxygen. Káàkiri gbogbo ara. Torí náà iṣẹ́ alágbára.
14: Tó bá ti lè daṣẹ́ rú báyìí gbogbo nǹkan ò ní ṣe déédé
16: mọ́. Ṣé wá rí kì í ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrient tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà.
14: Egungun.
16: Ohun tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa o ma affect awon egungun wa
14: awon egungun no ni se n to ye ko se
16: bo se ye ko se se ko ni gbe awon nkan agbe mi ro ateje se
14: ateje to ye ko gbe lo
16: gbe lo si ibi to ye ko lo igba to ba de ti wa ri be a ri pe ibi kon ma ku
14: won lo mo nfa te yo ni ese ti ku apa ti
16: ku e yo bi ko
14: e flow gogun flow de lo ye ko de
16: e ma ri ese lomi o ma tick o ma da bi pe skin yen o tun bo ni ko ju bo se ye lo o le dudu o le pupa to e ko ma ni fun ese yen ni skin discoloration elomi to ba dide duro ma sare joko ni tori pe awon kokoko bi pin
14: a ma wa nbi ese
16: bi nidu a ma gun lese ti bi gba to ngun elomi ese yen a ku ti pidi to e pe bi bata gan jabo lese
14: ko ni mo
16: se isoro yen o ti ni se pelu isan sugbon un to yato si pe bo se ni fini yen egugun na bere si ni san egugun na bere si ni ro se wa ri elomi to ba rin die bayi a ni lati duro tori pe ko ni le rin mo ese yan ti hook
14: ko ni se bo se ye ko se mo
16: ko ni se bo se ko ti se mo a di pe ko joko die ko to tun ma lo iru awon ni me wa so ko mama re awon nitori pe nkan to nse won bo te ba egugun lo na lo ba
14: isan lo
16: eyin awon yo ba so pe adiye on tese ku iro ni o
14: owo yo je mo eyan ko
16: je mo eyan
14: ba ti ba di e lo ojo mi niyan
16: so je ba ti ri awon irora inu rikerike yen ni awon joint wa ton awon eyan ma pe ni arthritis tabi irora inu awon egungun waist wa iyen ni ibadi wa apa wa jadi sister ko tete boju to ara e phone number mi 08030415533 08030415533 elomi wa to je wi pe wa tori pe o subu ni a so pe igba to nti subu lori okada loruko bayi
14: won le ti to
16: igba to wa ya bere si ni ran ohun elomi wa to pe ti ese kan ni won wa to won ri to elomi wa to je wi pe igugun yen o ti bere si ni kako o wa bend to ba ti wa yan re ko won ti gogogo bi en to ma subu elomi gan subu loju titi elomi dere aisan to ni se pelu iso tabi aisan to ni se pelu okan ohun lo fa isore gugun ti e
14: fun lo lead si bi egun
16: fun bi apere ni to ni aisan ro parose boya ko le gbe apa kan ni ko le gbe ese kan ni elomi stiffness ni ibe yen kan ma le kokoko wo yen ma le to ko ni le kako telomi o ma wu ni roboto to ma wu de ori itan e se riro awon eni be yen te ba sayewu won dada e ma ri pe awon aisan mi na o ni se pelu
14: nkan ti o se
16: so at that point self medication ko sese tori pe wa gbudo se ayewo lati mo kini nkan to nse ni yen gogogo
14: gangan ni bo ni nkan de duro lara re ke yan ma fo mo ri bi ko wo nu riro
16: ara riro to ma ko je fa re to ma ma wo ese elomi to tin wo ese lo ti ma fa ti eje ti ma sa lo sinu okan iwa la ba wa de elomi infection lo fa pain city ani eyin ko nro ohun ni gbogbo ara nro ohun gbogbo ara nta ohun a de pe ina orin kakiri ni gbogbo ara won se wa ri n to ba ti sele ti san eyan o le se dara ni pataki lokunrin a affect bo se le soju se ni ni ya pe sona ni
14: tori akoko wa iya wa tori te ba ni ke mo mu leyo ko keje ji bayi ojo lo tan bi awon eyan ba wa kefin iru awon nkan te tin salaye ninu agbara won aba won aisan mi na ona won won to ba won wo sese ti mo fi dodo yin
16: won so pe ka ma fo to ndu wa
14: bodo aso
16: won tu so pe tino ba tan laso
14: eje o tan le kan na
16: tori opolopo lo te ko ti nawo nawo nawo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa ejo ju si wa ni ile se wa ni oje temi dire bus stop
14: oje nle ibade oje ope meji nle ibade
16: emi won naturally scale limited ko ta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card o
14: owo perete na
16: e ba ti pe number mi 08030 lati bere bere yi ke nipa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu result e dani baba yin wo ki se so ate gugun ni ko la ntoju ni le so wa orisirisi ni ko la ntoju okuri ti o le se eyo dada ni
14: sururisirisi eyan la le mo lope ti gbadun iya wa e ri pe baba n so nipa pe eyan fi ewi ate bo se toju ti won e to yato tori won ton fi mo ti ode oni won ton fi kun legbe ki leyin na duro de bi won se pe number won e ma lo si odo won tara yen emi won naturalist care to wa ni temidire bus stop opposite sweet oil to wa ni oje ni badan tabi ke ma pe ero bani soro ti won fi le ewo a tun ma pade won to tun di ni ojo mi ojo re kunle fagbe loruko temi aisan ko ni fi agware mi ati yin ko ni be se bujoko

Iná ńlá bodé awarawúta òjò pálá àbíọ́ká yọ làálà. Òkè kéèké yín lè alẹ́nukẹ́ rọ̀ bí àdá àpọ̀jù èdè tí kò mọ́ gàlégàlé. Ọ̀pàpà àmọ̀ tí pàpàláyà bí òkè bodé. Wọ́n ní ọmọ pọ́n lórúkọ tẹ́pẹ̀ wọ epo. Ọmọ dùn lórúkọ tẹ́pẹ̀ wọ yọ. Àfi ò ní wọjà kí tẹrú tọmọ mọ̀mọ̀ torí pé tẹrú tọmọ ní pé ẹjọ́ wo líìlí. Ìbọn ọlọ́run Èdùmọ̀rì ìbá pẹ́tẹ́lé ọwọ́ ìbá pẹ̀tẹ́lẹ́ ẹsẹ̀ ìbàlàwò gbòbìdì gbòdì ìbàlálókóso ra lójú ọlọ àlọ́gbẹ̀dọ́ lọ ọ̀ráyè. Bó kí yín o ibikíbi tẹ́ ẹ ti gbọ́ lásìkò yìí. Bó kí yín pé ẹ kó àmójúbà àbí sórí ìtúsẹ́ tí ń dúró léde ètò àgbọ̀kọ́gbọ́n tá a pè ní ẹ̀wọ̀n òjọ́lé. Lórúkọ aláṣẹ àgbìmọ̀ iléeṣẹ́ rédíò 32 FM 94.9 tá a gbọ́ wá sí òkè tètè prẹ́míà ní mọ́kànlá lù ú ìbàdàn òbú fi ń kí yín o. Orúkọ tèmi gẹ́gẹ́ ni Akeem Hamzat. Èmi lọ́mọ olóòjé boko méjì ọmọ ọkùnrin gẹ́gẹ́ dé tí iye mẹ́tú ẹ̀làmọ́kò tí ó bọ̀dọ̀ di ẹ̀gà láyé fún àbàdà.

àwọn kan wà tó ṣe pé wọn ti kókó já nínú ayé wọn wọn ti kókó já nínú ìgbéyàwó ẹni pa àwọn wòní àwọn tó ṣe pé tán bá ti bínú ẹ kan báyìí wọn dẹ ti kúrò ní wọn yìí jẹ kí anger kó take over life wọn yìí jẹ kí anger wà kó di pé ó máa ba nǹkan jẹ lára a ba nǹkan jẹ nínú ìrìn àjò ìgbéyàwó ṣẹ́rí tá à ń sọ yìí ohun tó ṣe pàtàkì ni o a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó ṣe wípé ó máa ń ba ìrìn àjò ìgbéyàwó ó máa ń ba ìgbéyàwó wa jẹ́ tó ṣe wípé ẹ wo

0: Ami,
1: ẹsẹ ọjọ mẹjọ ọjọ mẹjọ o ẹsẹ ohun ọjọ gbogbo ẹsẹ ohun ìgbà gbogbo ọlọrun ọba mi dúpẹ fún yín o ẹ kú ètò
0: ẹsẹ gani sa ẹsẹ gani o mo dúpẹ mo appreciate kọ yín ẹsẹ sa. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello. Ẹ ti wọlé.
1: Alfa Alana ti lẹ́kan.
0: Yes sir.
2: Ibi tẹ ti mọ pe ọpọlọpọ wa jọ n tara wa. Ọpọlọpọ ọkùnrin won ni ibalopọ o. Ọpọlọpọ obìnrin won ni ibalopọ o. Program tẹ dalẹ yin nisin. Ke se Nigeria nikan ti n bọ o.
0: Rara o.
2: Ke se Nigeria nikan ni won ti miss kisi o.
0: Fa
2: pe program mi le gbe kale ti o je mo nkan yi ọpọlọpọ o ti lọ sun a ti pa radio wa.
0: Wallahi. Wa ni ko ni tun je n lọ sun je.
2: Wa ni ko ni tun. Ọpọlọpọ sì máa sọ pé sóúnjẹ ni alójóúnjẹ lọ́nà ìgbéyàwó.
0: Wàláì ó jóúnjẹ lọ.
2: Mo lè jáde ìyàwó mi lè jáde kó dé kó sọ fún mi pé mo gbádùn oúnjẹ tí mo jẹ ń ta lé ni gan-an. Èmi náà lè dé kí n sọ pé mo gbádùn oúnjẹ tán gbé wá fún mi lọ́fíìsì lé ni mo gbádùn ẹ̀ gan-an. Sábì mi dá bó lobìnrin ń gọ̀ tó kí n wá dé kí ni mo gbádùn oògùn tí mo dó ń ta lé ni. Àbí wọn bíyàwó mi dá.
0: Láti sọ yí pé
2: kódà kó mo ṣe kó jẹ́ pé mo ti jẹ nǹkan mí bẹ́ẹ̀ fọ gan.
0: Ó wá dé
2: kó aláyà láyà kó wá ní mo gbádùn ọkùnrin tó bá mi sọ
0: lọ. Oko tí mo dó ń ta lónìí mo máa gbádùn. Ìsísọ́
2: mo gbádùn oko tí mo dó ń ta lónìí. Is it possible?
0: Kò possible o. Kò possible.
2: Kò possible. Ó ju oúnjẹ lọ. Ohun gangan ló gbégbé ìyàwó toró ni ò jẹ́ kí n fẹ́ àbúrò mi lóbìnrin. Ó ní ò jẹ́ kí n fẹ́ àǹtí mi lóbìnrin. Ó ní ò jẹ́ kábúrò mi lóbìnrin ó fẹ́ mi. Ní ò jẹ́ kẹ́gbọ́n mi lóbìnrin ó fẹ́ mi torí tí ò ṣe é ṣe la ju wá lọ ta. Nǹkan tí ò ṣe é ṣe ta wá lọ ta yẹn òun ló gbé ìgbéyàwó dúró. Mo ní kókó nǹkan tí a torí ẹ̀ fẹ́ra wa. Tàbá wa wò ẹni tó bá tí wàá fi bẹ̀ falẹ̀. Àníṣe rí èmi mo sọ kíní kan fáwọn single mother. Màá ní wọ̀ tọ́ bá gbọ́ àwọn tó bá sún mọ́ mi dáadáa. Màá ní wò èmi ò ní kí ọ̀pẹ̀lọ ọkọ rẹ̀ ó fẹ́ra yín padà o. Àmọ́ ẹjọ́ máa tọ́jú ọmọ ni.
0: Ẹjọ́ máa tọ́jú ọmọ ni.
2: Sọrí aṣẹ́wó tí wọ́n lọ sí tọ́ lọ dowó káàkiri pé mo fẹ́ sanwó sí ọmọ mi. Ọkọ mi ò tọ́jú mi, mo ti kúrò lọ́dọ̀ rẹ̀. Dàárù tọ́ lọ rù tọ́ fi ń lọ tọ́jú ọmọ o. Wàhálà ọ̀hún tara rẹ ni.
0: Wàláyé.
2: Fúngbà díẹ̀ tí ọkùnrin lọ tó bá padà tọ́mọ bá ti jàn tó yanjú díẹ̀ tó bá ti lọ ra Mr. Big àbí Tata Laisa tó lọ ra bọ́sítọ̀rọ̀ mélòó kan gbági tó kó wá ijó kan ṣoṣo tó bá kó wá o. Bí ọ̀rọ̀ obìnrin ni ìyáwó ẹ̀sọ́ oríjì mi o mo ti tọrọ oríjì lẹ́ẹ̀kan náà mi ọ̀rọ̀ tó mo sọ lẹ́ẹ̀kan o. Làákàyè ẹ̀yin obìnrin làákàyè ọmọ kékeré ni. Ìyàwó ọkọ lé nìsí tí ọ̀pọ̀lọpọ̀ sọ pé ọkọ òun ò dáa. Ọkọ yẹn ń fi ẹnu ọba tó lágbára lẹ̀ fún o. Wọ́n wàá pàdé ọkùnrin kan wá gbé lọ lé oúnjẹ kan ó ra mèdèmédè jọ kan ṣoṣo fún rasi fún ó fi 5,000 wèrè àbí 10,000 kan lé lọ́wọ́ yóò wá rò kó n ti rí kí á rìn
0: ayé
2: tó kù tó ń mọ tẹ̀lé kí
0: wàláìyà ni ó jẹ tí ó jẹ kú ṣe wá rí mentality ni ibi obìnrin mi bá ríran mọ ibẹ̀ náà ni ó rí mọ.
2: Ṣùgbọ́n kinní kan wà tọ́pọ̀lọpọ̀ nígbàgbọ́ náà especially àwa ẹlẹ́sìn kan la gbàgbọ́ díẹ̀ a gbàgbọ́ dáadáa o àwa ẹlẹ́sìn kan ò gbàgbọ́ tó gbogbo tán ń pè ní ọkùnrin láàánú tẹlọ́rùn nípa obìnrin àfọkùnrin tí ò bá dápé. Tẹ bá rọkùnrin kan tó bá ní lẹ́yìn èmi àti ìyàwó mi ò ní wájú mi ò ní lẹ́yìn bóyá kò lówó lọ́wọ́ bóyá kò dáa pé bóyá wọn ti mú mọ́lẹ̀ wọn bóyá máa rò náà bá bò ó mọ́. Tá a bá yọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kúrò ọkùnrin ànítẹ́lọ́rùn lérò ọ̀rọ̀ obìnrin ìbẹ̀rù ọlọ́ọ̀ni kan la ní. Ọkùnrin la pé kò sí ọkùnrin tí bá móbì kan ṣoṣo sùn nígbèsí ayere oko rẹ̀ ó lè dájú alẹ́ tí èkú.
0: Wàláì ọlọ́rọ̀ bá
2: wọ́n. Kílẹ̀ ń sọ fún mi. Kílẹ̀ ń sọ fún mi. Ọlọ́run tó ti tó gbogbo ẹ̀ kalẹ̀.
0: Ó tó ló tó bó ṣe yẹ kó tó ni.
2: Èsì ṣe yán gan o. Ọlọ́run á níyàn mi ó kù mí kọ́ lọ́rọ̀ tó lù sọ o. Mo fi ìyàwó mi jọ kàn mo níwá. Ìgbà tẹ̀mí rẹ jọ wà lémi nìkan. Ìgbà yẹn lọ ń gbádùn ní àbíjọ àbígbà tẹ pé méjì. Onígbà tá a pé méjì lọ ayé òun dá sí o. Kí ló kù? Definitely nígbà tí mo fẹ́ fẹ́ àwọn òkè ìbò yẹn wá. Bọ́ọ̀jẹ̀ ń fẹ́ mò ń dógò mi ń ta o.
0: That is it.
2: Wọn ò sì gé oko yìí lọ o. Ìyìn sì mọ́ṣáláì sojú sí.

0: 2023.
1: Orúkọ mi ni Jimoh Sekinat láti òde Rẹmọ. Tẹ́símúmi ni mi já lórí àwọn ọmọ mi. Tí bá ti lóyún, oyún máa ń bàjẹ́ lára mi bí ẹ̀mẹta. So mọ̀ tí mi wá lọ sí àṣejì rẹ̀, wọ́n wá fún mi ní oil àti omi. Pé tí mo bá ti lò, kò ní bàjẹ́ mọ́. Mo kàn gbé sínú wardrobe mi ò lò. Èèyàn kan wá sọ give testimony ní rédíò tí máa ń gbọ́. Mo ní ṣòro ròyìn náà tí mo fi decorate yìí bí mo ṣe gbé nìyẹn. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní lò. So láti gbà yẹn kí tó oṣù yẹn tó parí bí mo ṣe lóyún àwọn ìbejì nìyẹn.
2: Dona padà sọ ẹ̀rí ẹ̀.
1: Mo gbà róró yẹn, mo gbé sínú wardrobe. Mo sì wà ní
2: ilé. Ọlọ́tí wardrobe mọ́.
1: Mo lọ ti mọ́ ní wardrobe. Mo sì wà ní ipò róró tí mo gbé fún ẹ̀kọ́. Màá ní mo lò. Ọ̀pẹ́ tí mo ní kò máa gbọ́. Mo gbọ́, bọ́ mi ò gbọ́. Àwọn sọ pé o máa gbọ́ torí pé èèyàn kan kankan ò lè gbowó kankan lọ́wọ́ mi mọ́ because a ti náwó. Pé oyún kan bàjẹ́, ó ń bàjẹ́.
2: O bá ti lóyún, ó máa bàjẹ́.
1: Ó máa bàjẹ́. Mo dẹ̀ máa ti bẹ̀rẹ̀ antinanta. Mo ti máa bẹ̀rẹ̀ antinanta kó tó bàjẹ́. So ìgbà tí mo wá lóyún yẹn, mo wá sọ fún mọ̀mísí mi. Mọ̀mísí wa ni àwọn gbàgbé pé bàbá Tọ́yìtì máa ń lo sáàmù kan 126 pé kí n máa lò ó kí n fi máa ṣe prayer. Ipé màá rí pé Ọlọ́run máa ṣe ní dọ́bù. Mo ní àti bàbá yẹn bá ti ń gbàdúrà náà pé mo máa tọ́ bá sọ pé ká gbà bèjì pé mo máa ń jó pẹ̀lú bèjì nínú ilé.
2: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bèjì ẹ̀yin náà dìde ẹjọ́ báyò ẹjọ́ Ọlọ́mọ o. Ẹ gbá ìbejì. Yes, sit down.
1: So gbà sí bóyá wá yá mo kàn discover pé tí bá ti sùn. Mo máa ń pàdé bàbá lójú àlá tí mo fi bímọ.
2: O dẹ̀ ń lo òróró yẹn.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìbejì ló bí.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ wà àwọn ọmọ bá ṣe fine. Everything na double. Ṣé mo lè gbé ọ méjèèjì báyìí?
3: Yéé.
2: Àwọn ọmọ lórí gidigidi
3: bí yóò. Hallelujah.
2: Look at ìbejì.
3: Hey.
2: Ta ló ń gbé ìbejì lọ́lọ́? Ó yẹ gba ìbejì tiẹ̀. Somebody shout, I receive. Congratulations. Amẹ́ ayé.
3: Amen.
2: Ọlọ́run dá wọn sí.
3: Amen.

jírí ẹ wo ìkànnì adẹ́rìn pòṣónú bíwú ẹ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.